0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton.
1: In the finest city of Ilori lies a secret.
2: Diamond 88.7 FM.
1: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sound. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.

0: ẹ̀yára ilé ọ̀ṣọ́,
1: ilé ọ̀ṣọ́,
0: ilé ọ̀ṣọ́,
1: ọmọ ilé ọ̀ṣọ́,
0: ilé ọ̀ṣọ́,
1: ilé ọ̀ṣọ́,
0: ọmọ alágbára
1: o, ọmọ alẹ́ o,
0: ọjọ́
1: Tuesday, ọjọ́ Tuesday ni o,
0: máa ti wà nílé ṣá,
1: hallelujah,
0: lọ́jọ́ wo,
1: lọ́jọ́ Tuesday ni ṣá,
0: máa ti wà nílé ṣá,
1: ní Tuesday,
0: kánsẹ́lì,
1: kánsẹ́lì bẹ̀rẹ̀ ni ya,
0: Tuesday,
1: lọ́jọ́ Tuesday,
0: ilé ṣá,
1: ọmọ ilé ṣá,
0: orí òkè sí òní,
1: orí òkè sí òní ni o,
0: àrẹ̀mọ̀lẹ́kùn,
1: àrẹ̀mọ̀lẹ́kùn,
0: ìbí o bá dé nílé ṣá,
1: báni ṣá,
0: sọ́pọ̀ lórí òkè òkò tó jẹ́
1: ṣá,
0: ọjọ́ Tuesday,
1: ní ìmọ̀ ni o,
0: àtàárọ̀ kùtù.
1: Adáhùnì
0: títí dalẹ̀
1: bẹ́ẹ̀ni sà
0: títí lòun
1: bẹ́ẹ̀ni sà
0: Tuesday
1: Tuesday
0: Wednesday
1: Wednesday
0: ọjọ́ méjèèjì
1: yes sir
0: kánsẹ́lì
1: kánsẹ́lì la máa ṣe o
0: kánsẹ́lì
1: kánsẹ́lì la máa ṣe o
0: tó bá wá di
1: yes sir
0: Thursday
1: lọ́jọ́ Thursday
0: ìpàdé àkọ́mi
1: kábíyèsí ọlọ́run o
0: ó máa wáyé
1: hallelujah
0: Thursday and Friday
1: Thursday and Friday
0: ó máa lè o
1: kábíyèsí ọlọ́run o
0: a máa ṣe kánsẹ́lì
1: yes sir
0: ní Tuesday.
1: Ní Tuesday
0: títí dalẹ́
1: Bẹ́nisà
0: Wednesday
1: Wednesday
0: títí dalẹ́
1: ó dalẹ́ nìyẹn
0: Thursday
1: Thursday
0: kánsẹ́lì
1: kánsẹ́lì ni o
0: látàárọ̀
1: yes sir
0: ní ọ̀sán
1: sí ọ̀sán ni
0: ìrọ̀lẹ́
1: ìrọ̀lẹ́
0: program bẹ̀rẹ̀
1: hallelujah
0: títí lòun
1: títí lòun
0: títí di ìdájú
1: kábíyèsí ọlọ́run o
0: ó máa le gan
1: alágbára ayérayé ọlọ́run ayérayé
0: 48 hours program
1: kábíyèsí ọlọ́run
0: Thursday and Friday
1: 48 hours
0: 48 hours program
1: 48 hours
0: ó yẹ bí ẹrù ẹ
1: ó jẹ́ dídá
0: láti Tuesday
1: ó yá lẹ́ṣà ó
0: máa bọ̀ lẹ́ṣà
1: ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
2: ẹnjíníà mi ẹ já dókè lọ́hùn.
3: ẹ bá mi yin jésù lógo ṣàlẹjọ friday ta dé sílé sàn wọn ṣáàdì nǹkan bíi 8:30 ní alẹ náà bá pè mí pé ẹgbọn dádì mi ò porí fún wọn mo ní kán pẹlẹ kán lóògùn wọn dẹ ní òkè wọn ti lòògùn fún wọn wọn ṣe fẹ lọ wẹ nílé ìwẹ náà bá ṣubú. bàbá yẹ kẹdẹrẹ dádì ó hàn mí ní palaba ìmọ ó hàn dádì mi ní yàrá yẹ mọ mọ ìyá mi ní yàrá yẹ mọ ti sísì sí báyìí màá mi ọdọ mi náà wà báyé mi gan tó sì wà lọdọ mi gan kò sí nǹkan kan lọwọ mi àtàwọn ọmọ àbúrò àtàwọn ẹgbọn mi gbogbo wọn ọdọ mi yìí nìkan náà àmọ kò sí kankan lọ tèmi náà.
2: ẹni yẹn ti kú báyìí.
3: bẹẹ ni sọ kú ní alẹjọ friday on the 8th gẹgẹgẹ ló kú.
2: ṣe wá sílé ṣá ni.
3: mi wá sílé ṣá ṣàbọ̀ wá fọrí ń bí báyìí.
2: bá a ṣe fọrí ń bí báyìí.
3: bẹẹ ni sà.
2: ẹnìkan náwó síbí. ẹni mọ̀ ní gbogun tó ń jà.
4: lórúkọ jésù.
2: ẹni dí ọ̀nà mọ́ ẹ láyé.
4: lórúkọ jésù.
2: ṣẹgbọn tí ìyá yẹ sọ ọ̀nà gbogun ti dá dé àwọn. àbí.
3: ó gbógun tó gbogbo àtẹ̀mí àtàwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi.
2: ó gbé àtẹ̀yẹ àtàwọn ẹ̀gbọ́n yìí.
3: bẹ́ẹ̀ ni sà.
2: lọ gbógun tì.
3: bẹ́ẹ̀ ni sà má mi gan ti kúrò nílé wọn ti wà lọ́dọ̀ mi. ilé yẹ ó wà just like kò sẹ́nì kankan bẹ́ẹ̀ báyìí.
2: kò sẹ́nì kankan ló lé yẹ báyìí.
3: kò sí ẹnì kankan bí ilé yẹ ó di ilé ahoro báyìí. àwọn ẹ̀gbọ́n mi náà nǹkan ti wà lábújá. ìkan wà lẹ́kọ̀ọ́ àwọn àbúrò mi tó wà school kò lè wá sílé mọ́ ọ̀dọ̀ mi náà ló máa ń wà.
2: ilé yẹ wá ti da woro báyìí.
4: bẹ́ẹ̀
2: sàmì
4: ìṣẹ̀lẹ̀
2: máa ó máa di ahoro.
4: ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì.
2: ìyá súnmọ́ mi jẹ́ ń gbọ́wọ́ àṣẹ lé ọ kí ọ̀nà rẹ̀ là ilẹ̀kùn sí fún ọ. in Jesus name.
4: Amen.
2: Go.
5: ìjọ ta wa parí sẹ́yìn bí ìjọ ẹlẹ́kẹta mi ní owó kankan lọ́wọ́ tí mo fi délé gbogbo kọ́sà ń pè mí mo sọ fún ọlọ́run mo ní ọlọ́run orí òkè tí ó ní àrẹ̀mọ̀lẹ́kun mo ní mo fẹ́ kọ ọrẹ ẹkún ayé mi èmi àtọmọ mi fẹ́ sùn lálẹ́ yìí mi ní kankan pọ̀ mo fẹ́ sùn lálẹ́ yìí mo
2: wá sọ fún ọlọ́run pé
5: kò sí kankan lọ́wọ́ mi tàbá dẹ̀ jí láàárọ̀ náà kò sí kankan tí mo fẹ́ fún jẹ
2: àti ń tẹ́jẹ́ láàárọ̀ àti gbogbo ẹ̀ kò sí.
5: mo wá sọ pé ọlọ́run mo fẹ́ kọ jẹ́wọ́ agbára rẹ pé mo fi ìrìn àjò ọlọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi sìn ẹ́ mo sì fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ so ẹnìkan wà bígun ni mo ti sọ̀rọ̀ rẹ̀ níbi ìrì ipò fún mi ní 50,000 mi pè
2: bọ́ mo jẹ́
5: mi pè é
2: akàdédé pé èyí á dẹ̀ fún yín lọ́wọ́
5: kò ní pè mí tí mo bá ti ń pè mẹ́sẹ̀gì ẹ̀ lórí whatsapp ìjọ tọ́lọ́run bá ti kàn án lára yóò kàn án sẹ́ndì owó kò ní pè mí.
2: kò ní pè mí mo wá mú
5: níjọ́ òun mo wá sùn torútorú náà oorun náà mi rí sùn dáadáa mo sáà sọ fún ọlọ́run pé sàánú fún mi tí mo

0: ojú lára mi ni tí mo fẹ́. Ó wá tó bí aago kọrú, mo bá wo ojú fóònù mi. Even ọbẹ̀ tí mo lò, mo tan data message wọlé. Mo kàn ní jẹ́ kíkà owó àkáǹtì mi ni tí mo ṣe rí owó ẹnu. Oru náà ni mo sọ ìdá mẹ́wàá mi. Sọ́fẹ́rì kan kọ́ mo fẹ́ ra sólà. Ó ti gbàgbé mi tí bá béèrè pé mo ní sólà fàánà ọ̀dà ládùúgbò wa. Ní bí ọmọ ọ̀sán ọ̀sẹ̀ tó kọjá yìí, akọjọ́ ìjòkó kírísítẹ́nì ni wọ́n tàjọ ń gbé. Ó ní mo gbà pàdúrà yín gbà. Ó bọ́ sẹ ní kí n lọ sọ́jà kí lọ bẹ́ẹ̀ nìkan nu. Bọ́ sẹ gbé sólà fàánù wá something fún mi nu.
1: Ẹnjíníà mi, ẹ já dókè lọ́hùn.
2: Ẹ̀yin ará ilé ṣe ilé ṣe ọmọ ilé ṣe. Má ti wà nílé ṣá.
3: Aleluya.
2: Lọ́jọ́ wo?
3: Lọ́jọ́ Tuesday ni sá.
2: Má ti wà nílé ṣá.
3: Ní Tuesday.
2: Kánsẹ́lì.
3: Kánsẹ́lì bẹ̀rẹ̀ nìyẹn.
2: Tuesday.
3: Lọ́jọ́ Tuesday.
2: Ilé ṣá.
3: Gbogbo ilé ṣá.
2: Orí òkè sí òní.
3: Orí òkè sí òní ni o.
2: Àrẹ mọ̀lẹ́kùn.
3: Àrẹ mọ̀lẹ́kùn.
2: Ibi ọba dé nílé ṣá.
3: Bẹ́ẹ̀ni sọ.
2: Sọ́pọ̀ lórí òkè òkò tó Jésù.
3: Ẹ o.
2: Lọ́jọ́ Tuesday.
3: Bí mo ní o.
2: Àtàárọ̀ kùtù.
3: Àtàárọ̀ ni.
2: Títí dalẹ̀.
3: Bẹ́ẹ̀ni sọ.
2: Títí lòun.
3: Bẹ́ẹ̀ni sọ.
2: Tuesday.
3: Wednesday.
2: Ọjọ́ méjèèjì.
3: Yes sir.
2: Kánsẹ́lì.
3: Kánsẹ́lì la máa ṣe o.
2: Kánsẹ́lì.
3: Kánsẹ́lì la máa ṣe o.
2: Tó bá wá di.
3: Yes sir.
2: Thursday.
3: Lọ́jọ́ Thursday.
2: Ìpàdé àbámi.
3: Kábíyèsí Ọlọ́run o.
2: Ó máa wáyé.
3: Aleluya.
2: Thursday and Friday.
3: Thursday and Friday.
2: Ó máa lè o.
3: Kábíyèsí Ọlọ́run.
2: A máa ṣe kánsẹ́lì.
3: Yes sir.
2: Ní Tuesday.
3: Ní Tuesday.
2: Títí dalẹ́.
3: Bẹ́ẹ̀ni sọ.
2: Wednesday.
3: Wednesday.
2: Títí dalẹ́.
3: Ó dalẹ́ nìyẹn.
2: Thursday.
3: Thursday.
2: Kánsẹ́lì.
3: Kánsẹ́lì ni o.
2: Látàárọ̀.
3: Yes sir.
2: Ní ọ̀sán.
3: Sí ọ̀sán ni.
2: Ìrọ̀lẹ́.
3: Ìrọ̀lẹ́.
2: Program bẹ̀rẹ̀.
3: Aleluya.
2: Títí dòru.
3: Títí dòru.
2: Títí di ìdájú.
3: Kábíyèsí Ọlọ́run.
2: Ó máa le gan.
3: Alágbára. Ayẹ́ráyé Ọlọ́run. Ayẹ́ráyé.
2: 48 hours program.
3: Kábíyèsí Ọlọ́run.
2: Thursday and Friday.
3: 48 hours.
2: 48 hours program.
3: 48 hours.
2: Ó yẹ bí ẹrù ẹ.
3: Ó jẹ́ dídé.
2: Láti Tuesday.
3: Ó yá lẹ́ṣà o.
2: Máa bọ̀ lẹ́ṣà.
3: Ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
2: Àṣẹ kan tí wòlíì tún fẹ́ lò ní lẹ́ṣà yìí.
3: Kábíyèsí Ọlọ́run.
2: Gbogbo ará ìlú ti mọ̀ pé.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Gbogbo ìlọrin mọ̀. Sango ọ̀tá.
3: Sango wọ́n mọ̀ o.
2: O ní special case kan.
3: Yes sà.
2: Tọ́lọ́run ò tí ì rán mi sí.
3: Kábíyèsí o.
2: Máa gbé bọ̀ nílé ṣá.
3: Máa gbé bọ̀ lẹ́ṣà.
2: Ó ti mọ̀ pé.
3: Yes sà.
2: Gbogbo mi tí ẹ̀ka wá wà.
3: Bẹ́ẹ̀ni.
2: Kò sí àyè àti ṣiṣẹ́ wòlíì níbẹ̀.
3: Rárá o.
2: Program la ń ṣe
3: níbẹ̀. Yes sà. Bẹ́ẹ̀ni.
2: Stadium ní Ìlọrin. A lè ṣiṣẹ́ wòlíì bẹ̀.
3: Àtọ̀.
2: Gbogbo ẹ̀yin tẹ́ ní ṣe wòlíì pẹ̀lú mi.
3: Kábíyèsí o.
2: Tí mo fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
3: Ó yẹ sà.
2: Tí Ọlọ́run rán mi sí. Àpò bẹ́rí wòlíì rẹ.
3: Yẹ sà.
2: Fún special case.
3: Wọ́n náà wọ́n kánsẹ́lì.
2: Wọ́n wá sí lẹ́ṣà.
3: Ó jẹ́ bàbọ̀ lẹ́ṣà sí ẹ.
2: Ó lè wà lẹ́ṣà láti Tuesday.
3: Ẹ o.
2: Bí àárọ̀ Sátidé.
3: Yẹ sà.
2: Kọ mọ́ ìrì Ọlọ́run.
3: Má rí wòlíì rẹ.
2: Kọ́ rí Ọlọ́run.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Nínú wòlíì rẹ.
3: Ó yẹ.
2: Àárọ̀ Sátidé.
3: Sátọ̀dé.
2: Ni wòlíì sálọ Èkó
3: padà. Ní o.
2: Ó wọ olúwa ní èyí.
3: Ó jẹ́ gbọ́ dáadáa.
2: Tuesday.
3: Tuesday.
2: Máa gbọ́ mọ yẹn bọ̀ ní ẹ̀ṣà.
3: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
2: Gbogbo ẹ̀yà fúyà mọ́.
3: Ó yẹ sà.
2: Tí ayé ń panẹ́kún lórí ọmọ.
3: Kábíyèsí Ọlọ́run.
2: Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ rẹ.
3: Aleluya.
2: Ó máa bọ̀ ní ẹ̀ṣà.
3: Ó jẹ́ máa bọ̀ ní ẹ̀ṣà.
1: Túre tètè o.
3: Ó jẹ́ máa bọ̀.
1: Máa bọ̀.
3: Ó jẹ́ máa bọ̀.
1: Olúwa rán mi sí o.
3: Bẹ́ẹ̀ni o.
1: Dìde ọ̀run wí pé.

0: ṣe irú.
1: O ní ṣe irú.
0: Ìwọ́ sì máa lékèṣá.
1: O máa lékèṣá.
0: Ìwọ́ kì yóò sì jẹ́ ní ẹ̀yìn.
1: O ní jẹ́ ní ẹ̀yìn.
0: Yóò bá fẹ́ kú sí àṣọlú ọlọ́run.
1: Àyà bá lékèdè bàyà.
0: Tí mo bá fún ọ ní òde.
1: Gédè mo sì.
0: Láti máa kíyèsí
1: òmà. Mo gbàdúrà.
0: I pray.
1: Gbogbo ẹ̀yìn tẹ́ ń tiraka àti lọ́ọ̀kì.
0: O
1: yẹ kọjá sókè. Ẹni jókòó síbi tó yẹ kó wà. Olúwa já wọn bọ̀. Láti òní lọ. Ọwọ́ rẹ yóò ṣe ńlá.
0: Gbé
1: iyọ̀ rẹ sílẹ̀ o. Omi yẹn
0: àti
1: owó yẹn mò ń bọ̀ lórí ẹ̀. Number two, àwọn tí à ń
0: reject.
1: Madeleza níbi ńlá. Wọ́n máa ń reject
0: tiwọn.
1: Ẹlòmíì yẹ kó ti marry.
0: O
1: ti pàdé ọkọ gidi tó yẹ kó fẹ́.
0: Rejection
1: yìí ni. Àwọn ọmọ tó bí wọ́n
0: reject
1: yẹ. Iṣẹ́ tó mọ̀ ṣe àwọn èèyàn reject yẹ. Mo lu ago
0: mọ̀.
1: Every form of rejection.
0: Gbogbo ìkọsílẹ̀.
1: Be destroyed. Mi àn wòlíì. Ó kọ sí mi kíkankíkan. Lórí àwọn èèyàn mẹ́rin. Ẹlẹ́ẹ̀kẹta. Àwọn tí ayé tilẹ̀kùn
0: mọ́.
1: Wọ́n rí nínú àlá. Àbí wọ́n rẹ̀ lójú ayé. Àwọn ẹlẹ́ẹ̀karùn-ún. Tó dàbí ẹ̀. Ní àwọn tí wọ́n ti gòkè jábọ̀.
0: Tọ́ta fúrẹ́sì ọ̀tọ́bọ̀ ti rẹ̀ kú dà.
1: Wọ́n tiraka àti padà sókè.
0: Yóò sọ ní tó kó bá tó tọ̀.
1: Àwọn tí ọ̀tá jí nǹkan mọ́ lọ́wọ́.
0: Ẹni bí àsọ́lí ti sọ̀tẹ́.
1: Mò ń gbọ́ restoration.
0: Àyẹ́ restoration.
1: Má ya ya ya ya.
0: Kì í dágbàdà.
1: Gbogbo ń tàgbà lọ́wọ́ ẹ̀. Bí wòlíì.
0: Mo
1: pàṣẹ. Gbà padà. Gbà padà. Gbà padà. On the 29th. Sátọ̀dé yìí. On the 30th. On the 31st. À ń lórí òkè. O ní kó lọ́wọ́ fàì.
0: I told you get the fàì.
1: Kó gbogbo prayer request yẹ sí wẹ̀. Fi fọ́tò ọmọ rẹ
0: sí. Put your children's pictures.
1: Ilé tó fẹ́ kọ́.
0: That house is there to be.
1: Fi picture sí.
0: Put the picture there.
1: Mọ́tò tó fẹ́
0: ra. That car you love to have.
1: Fi picture sí.
0: Put the picture there.
1: Country tó fẹ́ lọ.
0: The country you want to go.
1: Fi flag yẹ sí.
0: Put the flag there.
1: À ń gbé bọ̀ wájú Olúwa.
0: We are making it because of.
1: Fún approval.
0: For approval.
1: Ó lọ.
0: Olúwa.
1: Approve my project.
0: For one reason.
1: Bọ́mọ school bá parí.
0: When the school tell you
1: to do that thing. Tí wọ́n ti approve project yẹ. Kò lè graduate.
0: They cannot graduate.
1: Ohun tọ́rọ ẹ kàn lọ́dún yìí.
0: That's what your case
1: needs here. Ní kí ìwé ìrántí ó ṣí.
0: For book and paper
1: sọ. Káà proofu fáìlì ẹ.
0: Ayọ̀ wọ yọ̀ wọ́n fi àpò.
1: Bàbá yẹn sọ Lábújá.
0: Dábà ṣe ìdìrà
1: Bújá. Ó ní bàbá.
0: That's it.
1: Ẹni kí ra kí o dà méjì.
0: Ìyá ṣùgbọ́n tún kí o dà.
1: Gbogbo èèyàn pátá.
0: Everybody.
1: Ló ra kí o dà
0: yẹn. Ibi
1: náà rà ńgbà yẹn.
0: I too bought it.
1: Méjèèjì tí mo ra.
0: Both was
1: that. Ọlọ́mọ ṣe.
0: God did it.
1: Ẹyin èèyàn.
0: People.
1: Ìgbọràn sàn jẹ́
0: mọ́rí.
1: Bàbá yẹn wí pé.
0: Bàbá
1: kí o dà yẹn.
0: That is the kí o dà.
1: Kọ́kọ́rọ́ mọ́tò rẹ o.
0: Ẹlòmíì
1: tó sáré wa.
0: Adáwọ̀kẹ́.
1: Kọ́kọ́rọ́ mọ́tò rẹ o. Ẹlòmíì tó sáré wa.
0: Adáwọ̀kẹ́.
1: Ó ní méjì ló ra o. Torí pé aràn mi ni. Wòlíì Samuel. Adébáyò Jolókọ̀ mi. Gbogbo rere tó yẹ kó ṣe. Wà á máa rí ṣe. Ìgboyà náà fi ń gbaré. Orí òkè ògo. Àánú àbò wà
0: mẹ́.
1: Ẹni tó jókòó síbi kọ̀ọ̀kan ọ̀gá ògo. Yóò máa gbé abẹ́ òjìjì lọ́dún rẹ̀. Èmi ń folúwa pé ìwọ ni ààbò. Àti odi mi, Ọlọ́run mi, ẹni tí mo gbé kẹ̀mí lé, Ọlọ́run ni ààbò wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nípa ìtọ́jú. Gbogbo èyí tẹ́ ò dìde rí. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ṣé rí gbogbo èyí tó jẹ́ àkọ́bí. Ẹ̀yin abiyamọ. Sí ẹ̀ ń gbàdúrà gbogbo nínú àwọn ọmọ yín. Ẹ̀yin tí ìbùkún jẹ lógún.
0: Ẹ
1: padà sí Bíbélì yẹn.
0: Go back to that Bible verse.
1: Psalm 113.
0: Psalm 113.
1: Psalm 75.
0: Psalm 75.
1: Psalm 121.
0: Psalm 121.
1: Ṣé rí iyọ̀ yẹn.
0: That sort.
1: Orí owó lẹ máa fi sí.
0: You bless it on your money.
1: Ẹ fi iyọ̀ sórí owó báyìí.
0: That sort on the money.
1: Ẹ wá gbàdúrà.
0: Then you hold it and pray.
1: Ẹ gbàdúrà. Ẹ fọ méjèèjì tí.
0: Hold it with two hands.
1: Olúwa tí mo wá ṣe láyé.
0: Lord, what I came to do in life.
1: Má jòwó já mi
0: kú. Don't let money disappoint me.
1: Ẹ gbàdúrà yẹn.
0: Pray very well.
1: Ẹ kà sáàmù yẹn sórí.
0: Send those psalms on it.
1: Ẹ wà iyọ̀nù owó yẹn.
0: Then that sort.
1: Ẹ dasọ mi.
0: Point in water.
1: Lọ fi wẹ̀.
0: You need to be.
1: Sori ti n jẹ majẹmu.
0: What do you call covenant?
1: Ko n se n to kan le fẹnu sọ.
0: It's not something you just talk about.
1: N ti wọn pe ni ijinlẹ iṣẹ wòlíì wa.
0: Mystery of the prophet
1: is there. Àwọn wòlíì tí wọ́n bí èmi.
0: Prophets that came back to me.
1: Àwọn ìjìnlẹ̀ wòlíì.
0: They have deep mysteries.
1: Tí wọ́n fi sáàmù pa ogun.
0: That they use sáàmù to destroy battles.
1: Tí wọ́n adijú wa yajú báyìí.
0: When we close and open the eyes.
1: Wọ́n ní sáàmù báyìí.
0: The doctor has just sáàmù.
1: Ẹ kàlẹ́ lórí.
0: Ẹ
1: tí ó bá kà á.
0: The one that
1: already started. Kó pẹ́sẹ̀ lélẹ̀.
0: Kó mọ̀
1: wọ bàtà.
0: No shoes.

ọjọ́ nílọrin àti agbègbè ẹ̀. Mo rí ìran tó nítumọ̀ ọdún tó ti pọ̀ láti ń pè lórí ogun ogun ogun. Ṣé wá rí Friday ọ̀sẹ̀ yìí? A ó ṣiṣẹ́ ìránṣẹ́ tó ní agbára kan lórí ọ̀rọ̀ àti ọlá. Ìgbà mélòó la lò láyé téèyàn wà ní jóúnjẹ ayọ̀? Ó yẹ ká ti mọ jèrè, ó yẹ kí ìsinmi ó ti mọ dé, ó yẹ kọ́kọ́ ti mọ balẹ̀. Gbogbo ènìyàn, mo fẹ́ kẹ wà pẹ̀lú mi nínú ìgbésẹ̀ eléyìí. Ó kọjá nǹkan tẹ́nikẹ́ni ó jókòó sílé. Ẹ lọ wo bẹ́ ẹ ṣe lè rí yúgọ̀t. Yúgọ̀t yẹn kó sà ti jẹ́ nǹkan tó ń jẹ́ yúgọ̀t. Ó lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́. Ìbá ẹnìkan ẹ lè ra odidi kan kẹ wá pin fún gbogbo ìdílé kó kálukú gbé lọ́wọ́ tẹ bá dé arúgbó ọjọ́. Ẹ lè mú cup kẹ bù sínú ẹ̀. Àdúrà ó mọ lọ, màá bẹ̀rẹ̀ sí ka sá. Ìgbésí àdúrà tó lágbára, ọrọ̀ àti ọlá tó pamọ́ nínú ìṣúrò òkùnkùn kárúgbó ọjọ́ gbà jáde. Ó yẹ kẹ́lòmí odò nílé lójú ayé, ojú orun ló ti ń lọlé. Ṣùgbọ́n láyé yìí wọn jọ orí lò. Ẹni tí ìbá bímọ lóde ayé, ojú orun ló ti ń rí ọmọ. A gbé ọrọ̀ ojú orun wá sójú ayé fún ọ. O lè jìyà lásán mọ́. Ìgbésẹ̀ yóò kanra wọnú ẹ̀mí. Kò yẹ kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìyà, kó dẹ̀ tún wá kú sínú ìyà yẹn. Ẹ̀yin mélòó lẹsẹ̀ tá àti jóúnjẹ ayọ̀? Ta ló ń jèrè ọmọ? Ta ló ṣe wàhálà rí tó wá fẹ́ jèrè wàhálà rẹ̀ báyìí? Ìgbésẹ̀ yẹn ti kanra wọn. Ohun tó ń mu tó ń pè ní yúgọ̀t òun ni kẹsà ti mú lọ́wọ́. Ẹ̀rọ sínú kedí ẹ̀ kó kálukú rẹ́dì. Friday ọ̀sẹ̀ yìí ni ẹ tún wá mú owó kan lọ́wọ́ bí 100 naira. Tàbí 50 naira. Tá bá gbàdúrà sí tán, ẹ wà lọ fún ẹni tó bá jẹ́ bí aláàbò ara kan tàbáwọn tí ebi ń pa. Ṣé rí ẹ fi owó yẹn nu omi jí ẹnìkan nù àní kẹpẹ nìkan lẹ́rìn. Ṣé rò pé tí ẹ bá fún lówó báyìí, inú rẹ̀ á dùn. A sọ pé a dára fún yín o. Yóò sọ èrè kan jáde lẹ́nu ẹ̀. Owó 100 naira tàbí 50 naira lẹ́yìn ìgbésẹ̀ Friday ọ̀sẹ̀ yìí lẹ lọ fi ta ẹnìkan lọ́rẹ. Tá a bá parí àdúrà ìtàn yúgọ̀t yẹn tí bá dìkẹ́ gbé wá yẹn, ẹ mú òun ni o. Mo sọ fún yín níwájú Olúwa wípé àánú wa dé. Ohun tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ìrọwọ́ yọ, a wá di wípé ọ̀nà yọ níbẹ̀. Àánú wa dé síbẹ̀, kò wá ní ni lára mọ́. Ẹ̀yin gá wá rí wípé ẹni ṣiṣẹ́ fúnrí olórí mọ́. Ó di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí tó bá ti dé side of our garage, ẹ bèrè jọ́sàn kí là ń kó gangan. Kí là ń kó yẹn lẹ́tí wá bèrè pé church arúgbó ọjọ́ lẹ̀ ń lọ. Àárọ̀ Friday ọ̀sẹ̀ yìí ni o. Aago mẹ́jọ àárọ̀ á dẹ̀ gbé wọ bí aago méjì. Wọ́n náà wọ́n kanṣẹ̀lẹ̀. Èsùmọ̀ sún ẹkú kalẹ̀. Àwọn èèyàn yóò lè jìyà.

0: number mi lele.
1: Is 0703 3 6 0 5 6 5 4.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlò.

0: Ratini, Ogan, that is La Rotuni, Sapa, that is a battle, Sembly Bico, who do the matches a man, good your war, Rodi, I won't put you one battle with you one battle, so La Daraya, La Tori, let the one Nigeria, Titi, the book of a country, let Adula war, Africa, Atinilla, Iro, Oyani, Papa, Palati. Obasa mo mo pe gbogbo awon olulufe Barcelona e bi gbogbo adada mi lo eyan loro tuni ni nitori wi pe e binu to lojo otana ami ayo marun sodo o la vilala si eya si ko agba balu eche eyan mara o eyan ni tale baba won Barcelona e gu je takuta ko ojo otana yen Eke de kusho polo na Eti bere dada Kele dwa jekale pari dada ni Bako no Nyone lupa machosa city Ekpe leo Ekwe yono no Ojo tana ye Die loko Omi bata nye wakbe nye leno Gomati Wakbe wakberu nye late nye Olo lo ni peke pada ta woche Koda Iya tu iba jayi Iba jute banyi Ele to lule lojo satide se won fori gba po lagi la to wo ipa gba ballu city eyan laya ajeta Manchester City won pada wa lateyin jawo olubori ami aye meji seyo kan pelu goal latowo Josko Gabado se ma magi o eyan lolufe Liverpool na nko ki ma kiyin ki ma toyin die loko eyin na ba pada foriro foruro lojo tana yen ari eyan nitori pe Newcastle United won se to lati kogun ja yen sugba opalopo ogba ogba agba te fi je kire te fi gbo mi alaye meji meji pelu won nitale baba won ti se San James 6 pa gbogbo eyin te wa lule lo pe ose e pele e ku ti mara yin te su ti bata ti bata Sojo pa bredi ma nye lapo, te jeka wama mi remaji. Avi kwe pa choro ele wenjewe, eh jeki wakbota waya, eh nyinu alano. Gbogbo eyin ti ba eyin ti asna oya mori yin la pa be yen ne tori pe e don ble lojo friday e ti mo ami ayo meta te ma tiri point o clinch eyan la fi jide ba ko na e je ma ki gbogbo awon lolufe Chelsea we pe won kede mura won ku mura ojo tuni ne tori pe ni ti won won ma te ko leti eyan gbera lo si papa sere Craven Cottage lati lo ko iko agba bolu Fulham mole ti se London derby akoko fun sa 2026-2027 Alvaro Abelua te ma sabi Alonso yo jo ma jijo lanfade lati koju ara won fun gba akoko leyin ta won mejeji te won ti fi pa agba bolu Real Madrid sile ati wipe yo ma igba koko to oluko ni meji ti won ti tijo je akegbe ri ninu iko agba bolu kan yo ma koju ara won ninu ito idije league lori lede gesi leyin ti sabi aloso te ma Alvaro Abelua ti won ti jijo je agba bolu ri ninu iko agba bolu Liverpool laarin odun 2007 si 2009 ifese won se ti won jijo gba papo ninu iko agba bolu Liverpool ngba na o je 46 46 games in a year won pada no merin eyan 4 games won gba mi merin la eyan 14 won jawo olubori 28 games o ni won fi jawo olubori ba ko na ta ba wa nsoro nipa Chelsea ke ma toyin ifese won si akoko Chelsea lati bi sa meta seyin bayi won o lanfani lati jawo olubori kankan nbe won gba omi alayo kankan ta ko ipa gbe bolu Liverpool lodun 2023-2024 won padanu ami ayo meji sodo sowo Manchester City lodun 2024-2025 omi ni won gba pelu Crystal Palace ní sá ìgbábọ́ọ̀lù tó kọjá tí ń ṣe 2025-2026 níyàwó. Òun túmọ̀ sí wípé ọdún 2022-2023 òun ní ṣẹ́ẹ̀sì tẹ́ wọ́n ti jáwé olúborí ìfẹsẹ̀wọ́sẹ̀ àkọ́kọ́ wọn nínú ìdíje líìgì. Tẹ́ wọ́n ti jáwé olúborí rẹ̀ kẹ́yìn bákan náà ìgbà márùn-ún sẹ́yìn rírì tí ṣẹ́ẹ̀sì yóò fi London Derby yóò fi ṣe ìfẹsẹ̀wọ́sẹ̀ àkọ́kọ́ wọn nínú ìdíje líìgì. Chelsea ò tí ìpàdánù kankan ìyẹn nínú márùn-ún yẹn ọdún 2000-2001 wọ́n fi ipa gbé bọ́ọ̀lù West Ham United ṣe wètúwè níta ilé bàbá wọn mẹ́rin sí méjì ló bá dé ngbà náà ọdún 2002-2003 Charlton Athletic ogan ni wọ́n láǹfààní láti kojú òkè Tani wọ́n sì jáwé olúborí pẹ̀lú ẹ̀mí ayò mẹ́ta sí méjì ọdún 2016-2017 West Ham United ni wọ́n tún padà pàdé o. Ìyẹn nínú ìfẹsẹ̀wọ́sẹ̀ wọn àkọ́kọ́ ìtọ́lé bàbá wọn tí í ṣe Stamford Bridge ni wọ́n ti pàdé wọn méjì sẹ́yọ kan òní wọ́n fi kókó ọ̀yà fún ipa agbábọ́ọ̀lù West Ham United ńgbà náà ọdún 2021-2022 wọ́n pàdé Crystal Palace. Èyẹn ní Stamford Bridge àmì ayò mẹ́ta sódo ni wọ́n tún láǹfààní láti gbangba náà ìgbà tó di sá ìgbábọ́ọ̀lù tó kọjá London Derby náà ni wọ́n fi ṣíje ìyẹn 2025-2026 ọ̀mì ni wọ́n gbá ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace ọ̀mì òdòdó Chelsea kí ló máa wá ṣẹlẹ̀ lẹ́nìí ẹ má gbàgbé. Bí ṣẹ́ẹ̀sì bá lè pàdánù tàbí tí wọ́n gba ọ̀mì ìyẹn nínú ìfẹsẹ̀wọ́sẹ̀ tòní tí ń ṣe ìfẹsẹ̀wọ́sẹ̀ àkọ́kọ́ wọn nínú ìdíje líìgì yóò di ìgbà mẹ́rin ilé tí wọ́n yóò kùnà ìyẹn láti ní ìjáwé olúborí. Ìyẹn ìfẹsẹ̀wọ́sẹ̀ mẹ́rin ilé tó jẹ́ wípé wọ́n kọ́kọ́ fi ṣíde ọdún 1995-1996 sí ọdún 1998-1999 ló ti ṣẹlẹ̀ sí wọn kẹ́yìn ẹ̀yìn ti Chelsea ẹ ṣáà kú múra ó dá lórí ọ̀rọ̀ ti Chelsea yìí ẹ já kíra wà náà nígbà tún kó ojúmọ́ lójúmọ́ tòní àkẹ́dẹ̀ kó ojúmọ́ mọ́ ẹ tún káàbọ̀ sórí ètò lágbo sport láti ìkànnì tó tawọ́ yọ ìkànnì tó dúró kókóróko dúró kakaraka tí ò ga tán dáyé má dì ní kí wọ́n léwọ́ kúkú pápá bí ìkànnì tí ò ga tán gangan nìyẹn ò yẹ gbọ́ mi dáadáa. Gbogbo ẹ̀yìn aláwíroko aláwírodo eré gbogbo tún ti yá ẹ̀yìn lójúmọ́ tòní ló kọ́ gbogbo àwọn ọmọ àjọ mi. Àwọn sábẹ́ mi gangan tẹ́ wọ́n dúró kókóróko dúró kakaraka sápá bí àti sápá tán àwọn eléwìrì tí ń jù tẹ́fi láǹfààní láti rí mi gbọ́ rí mi wò àtàwọn tí ń bẹ lábẹ́ má ní tọ́rí spirit òun gangan ni mo fi ń kíyín tààjọ máa ṣe kíní yẹn tí gbogbo máa fẹ́ kan sí i ó yẹ gbọ́ mi dáadáa wàrà kàsí ni mọ́mọ́ fúlàní dàgbà iyán funfun lọ́lọ́dé mọ́mọ́ kó sọra sàwámà bábíkìú tẹ́ mọ́ pizza ìyẹn làwọn ọmọ bọ̀ tí ń jẹ ayọ́dẹ́jà yọlọ́nà ó kọ̀ mi ay sport mr lagasi kali àwa tó ní joshua èèyàn mayweather ẹ̀yìn tèmi lẹ́pánú pàmọ̀pọ̀ tẹ́ni ilé sọmí láàrin gbogbo wọn àjọ lọ́ngọba ló pé orí bẹ́ẹ̀ simply because ilé sọmí dòjòyè lọ ó jẹ́ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ já mo látapá borí ẹ já mo láti inú ìdíje league onípele kejì tilẹ̀ wa nàìjíríà nla inú ipò agbábọ́ọ̀lù bayelsa united ẹ̀ńbẹ́ ni mo láǹfààní láti balẹ̀ kankan kan sí ìyẹn lọ́dọ̀ọ́nì tó jẹ́ olùkọ́ni wọn àbdọ́ emekaiba ó ti kéde ó jẹ́ kó di mímọ̀ àwọn àfojúsùn elétò ni lórí àtìlẹ́mú pé kí ikọ̀ agbábọ́ọ̀lù bayelsa united kẹ́wọ́n láǹfààní láti gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó rẹ̀ bọ̀ pàápàá jùlọ nínú ìdíje nigeria national league tí ń ṣe ìdíje league onípele kejì tilẹ̀ wa nigeria tọdún 2026-2027 ó lẹ́ẹ̀gbọ́ òun ní gbogbo àfojúsùn òun ní wípé òun gbọ́dọ̀ rí dájú wípé ikọ̀ agbábọ́ọ̀lù bayelsa united wọ́n padà sínú ìdíje líìgì àgbàkúta ilé wa nigeria premier football league ìyẹn tó bá máa fi di sáàyè ló pin sáàyè kó tó di pé ó parí gẹ́gẹ́ bí abdul mikaiba ó ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí lóní fẹ́ránjógi mo jẹ́yìn tèmi bẹ́ta ó yá mo ti gbé bọ́dì kúrò lápá abẹ yẹn òun dínú ìdíje amáragbóná tòó jẹ́ prezisi ilé tó jẹ́ pé ó wà fáwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí ó jẹ́ pé wọ́n lọ kópa nínú ìdíje ilé tó jẹ́ tẹlẹ́kùjẹkùn tá a mọ̀ sí káàfù gangan nìyẹn lánàá ikọ̀ agbábọ́ọ̀lù rangers international wọ́n tún kọ́ ọ̀yà won po ko ya senu iko ojugba won eyan plateau united pelu ami ayo kan dodo niyan o eyan ni pepa sere new york stadium eyan lojo tana Justice Akure, Olola Fani lati gba bole yo kan yan wona won ni dede iseju 28 papo na ni ipele tani yo di ipo keta mu eja leyin mo we pe iko egbe bolu mighty jet awon na cheke niyan o won cheke niyan beta fun iko egbe bolu casino united pelu ami ayo kan dondo niyan o je je niyan lapa be o ya motive fere kuro lapa be yen o dodo awon egbe bolu mo bibi le wa nigeria se nbe ni le okere e je lo sinu iko egbe bolu shooting athletics le ni dj league oni pele keji to bi le de gesi niyan o odota ni mo bale pepepe si odota re oto lokoko to je rawa gbebolu asole omo bibi ile wa eni to je oluko ni ko gbebolu shooting athletics natajo o ti gboriyan fomo ologun yen lori poche lavane lati se dada eyan gba ti won poju iko gbebolu western united eyan logbo se ta lo teyin oni ka ma paro ka ma seke benu so kuro lori oro omo ye oni tori dile yan mu kokoroko duro kakaraka gan rele to ja wi pe won tun wa jawo olubori loketa pelu emi ayo meji sayo kan oni zodi abo o lohun eleese lai gboriyin fun oto lokoko to ja asole omo ile wa nigeria o je je niyan lapa be yen o gba be irawo gbe bolo omo bibi ile wa natatela o na ti bidunu re han lori boche lafane lati gba bolu wonu awon fun gba akoko ni se gba bolu ta wa yi fun iko gba bolu bayer leverkusen gege bi won se jawo olubori pelu emi ayo merin sodo eyan lojo aba meto ojo satide ninu idije di ebi poka eyan lori lede jebe lori lede jamne niyan o ta ko iko gba bolu wesabe gege bi kan se je lapa be yen mani igbe debe mani je beta o gbodo gege o dodo rawo gba bolu odo leje leje omo bibi ile wa nigeria zadok yohana Zadok Yohana erawo gba bolu eni omodun mokandilogun mokandilogun eyan 19 years of age agba bolu lowo egbe omo ye bidunu re han lana o ni tori pe lana o lo gba bolu akoko re eyan ninu idije league agbokuta tori le degesi fun iko agba bolu Brighton yen o ti le je wi pe o ku bi iseju 12 ki ifese wa se yen ko lanfani lati tanubodo tanubepo o ni won gbe Zadok Yohana wole Amade bo sugbon o pa ituri biribi to lo de panogbo na ko ti won fi gbe wole yen won si tun lanfani lati jawo olubori ami ayo merin sodo to wu kongbe kongbe o ni won fi poko ya senu iko gbabola sovia ngba to mo ye yo lanfani lati bo won royin soro o ni ko ma paro ko ma seke o leni to gashino o lo to wo le kanse gege bo se je wi pe o n farahan fun gba akoko ninu idije league agbokuta tori le de gesi o si je wi pe won tun jawo olubori o ninu ohun dun o ye je npe yin debe pe to wa ta porongodo erawo gba bolu yen o ni yo je gba bolu ele karun ele tori ojo ori re kere julo to jo mo bibi ile wa nigeria ti yo farahan ninu idije league agbokuta tori le de gesi 19 years 5455 days o gagaga lojo ori re o je je niyan lapa be mani gbe debe mo ti je beta loni berendogi o ye mo gbe body o ti kuro lagbo bola labegba o dodo awon wore awon agba bolo lowo sinu ajade apere ta mo si basketball eje leyin mo we pe iko agba bolu olowo sinu ajade apere to je tori le de wa nigeria lokunrin eyan di edo lobirin oje eyan di tigress awon jubu yakata jewo eje ninu fese wose abigin pe ninu idije katakiti katakiti ele ti won gba eyan chaju ele ti won ma fi lo ninu idije ife yi agbaye e ti won gba tokun iko o tori le de belgium niyan won lu won bi eni ma ku ni o Locally, ami ayo 1955 olopada bade ele to je wipe won fi subu yakata jewo ese o je je niyan o ja mo tin lo sile okere e tori pe mi gbodo sule e gbodo wararo eyin teme se n ba dogba ni kokan jeje se ro ma da bi aso abe ke de nde mori bi be ti go en bi won pe kini won pe bi diamond ni won papa bi e kan ni ti o ga tan to duro kokoko duro kakaraka ibi lo ti le gbojo lowo to yato si genje en ble bi ko ke yakufu iroyin o la wa lanfani lati fun yin lapa bi e ti mani te ni lato ni ko to di ni tomorrow e west for to para lori parameter so ro chala yere beta o de papa eyin ti chelsea te ti wa nbe yen sha eyin ti liverpool eyin ti gunners eyin ti manchester united eyin ti barcelona eyin o ma galactico te ma gbogbo eyin ti manchester city se ti duro re e ja ma lo sile okere o de papa e je koko mu la todo awon awako lori odan e ile ti o mo si formula 1 ne tori pe dije Dutch Grand Prix o ka de waye lojo tana Lando Norris to je Michael Oh my God, my McLaren, who lampan lati she dada, te sojo jugbare, to joma iko wori, iko Mercedes in ye, Kimi Antonelli. Lando Lori, who lampan lati bade fe, a de fe ye, e le tama si Dutch, Dutch Grand Prix, e le to wa ye la jota, ne ye gagaga, wa rote jani ye, woti le je wipe Lando Lori, wo te kodi mima, wo ni cheri, o ko to unfe. Don't let it talk about better. And you need say, only bottle a jaipe McLaren. One tiri, only juba on dupe. Lori boche jawipe giri. On jawo lubori. So si jawipe igba kejiri. And let it yo jawo lubori telira wan. Then tori kwe lo chuto kwa jan. Then no DJ Hungary Prince. Grand Prix, Hungary Grand Prix, Oja Wolu Borila Babe, Oja Jani Yakube Jodi, Oja Motin Lasa Bobola Lavezeba, and you to meet a woman, let you woman, let's say, and you're not joke by Yelu Darabubu, no joke of Facebook, who tell Mati talking here, O Mana Roko Jobio Joa Mototo, and Chapan Boko Lofa, and Jackie Wari Miboki Wari Mibu, Kakiri to Butu Rola Balaye, and Darakoma, Lorida, Walalu Barica, someone Gano Sila Babe, here was Sports Update. Hey, what's for today? Hey, nya lojo po ti toki te mo Facebook. Ne mo fi duro kokoko duro kakaraka sapa be yen. O be jode, o de papapa. Hey, jan lo sinu ko gbogbo lo so villa. Le tori pe lana won subu yakata je won se. So wa iko gbogbo lu wore, iko gbogbo lu Brighton yen. Gege bo se je wipe ami ayo merin sodo, o ni won fi lanfane lati se be poko ya si won lenu. Ngba ti won wa pari ifese won se yen awon royin bitare ene to je oluko ni won onam eri won ni egbo agbabodu lapa waju nko ki lo de te bi lo eyan oni wake oni jeri ibere te nbi mi o le mi ko lo ye ke bi oni ibere yen Only working in the care of you, the bad baggy, and not to we pay a white bubble and no body, Roger we pay. Here on your lane, cocker, jiggy, we put no fancy quite baba la savilla, silly, let to repay. I want you by the car, want to be quite baba la savilla, leo, let that to re, Roga Mojas, don't not see me quite baba to Chelsea, Bacona, Harry Cosa. To lo sinu ikọ gba bọlu Arsenal atawọn be idire to je wipe won zo pe ni kokan ejeje wipe gba bọlu o na ni pe o fe fi ikọ gba bọlu aso Villa le koda yuri talisman e ran ti wipe o na lo sinu ikọ gba bọlu Manchester United o je je niyan koku be jode o mo gbe yin debe ma le je better o de papapa e je lo sori le de Turkey kin lo je ran Turkey la pa bi yen le nu ikọ gba bọlu transfer na tori pe irowo gba bọlu mabi biori lede egypt yen to ja gbogbolu nigba kana ninu iko gbogbolu liverpool o dadebe o dabebe bi alara eje lojo tana omi ayo ni beji lo gba wona won dede iseju mejo ati dede iseju meji din ni adota 8 minutes and 48 minutes o lo lanfani lati gbogbolu meji wona won lojo tana ti iko gbogbolu transfer se won fi poko ya senu iko gbogbolu basake eyan pelu omi ayo meji se okan alaye yen wa je ko di mimo eyan enu omo odun Mary le logba na oni ko ma paro ko ma seke oni nu ndo ayo kede kun daada o se be ba gbagbe adam olofe olon lo mu ewa olon lo fi darapo mo iko agbabalu to transfer ele to si je wipe iye owo ti o ma gba lo sose nenu iko agbabalu to transfer o je egberun lona ore le lugba ẹgbẹ̀rún lọ́nà àrìnlélúgba pọ́ùn £280,000 òun ni ó máa gbà òun ní gbà lọ́sọ̀ọ̀sẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù transport nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé àdéhùn ọdún méjì ló tọwọ́ bọ̀ lápá abẹ yẹn ó yọ bẹ́rẹ̀ gẹ̀gbẹ̀ ẹ̀yìn ti arsenal bọ́ọ̀mì dáadáa bàrẹ́sì agbábọ́ọ̀lù nígbà kanna nínú ikọ̀ agbábọ́ọ̀lù nepalese nílùú òṣogbo tcn ní gbogbo gọmọlàlàyé dúró sí akẹ́hìndé gbẹ̀gbọ́n eléjì rẹ̀ mórí ẹlágbà abẹ yẹn ó yẹ gbọ́mi dáadáa kó ṣáké àbáyọ̀mí olùkọ́ni ó tún jẹ́ aláṣẹ àti àpàṣẹ best brain football academy ní gbogbo àtàkùmọ̀ science ní ìgbọ́pẹ́ òdàmọ̀ òye officer chris ní gbogbo pts nílé ìlọrin alhaji wádìí kọ́lá adéjùmọ̀ mórí ẹlápá abẹ̀yẹmí ìgbọ́kùnrin ó dá lórí ìtarí ìrànwọ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal gabriel martinelli arsenal wọn láwọn ti ṣetán láti tọ́ tẹ́tí gbọ́ ó gbọ́rọ̀ látọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù saudi arabia kan ìyẹn alialia àlìílà èèyàn lórí àti lè gbé agbábọ́ọ̀lù yìí kí wọ́n ta ìràwọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè brazil náà kí wọ́n ta pátápátá porongodo kódà wọ́n ló jẹ́jẹ́ ó jẹ́ wípé ọ̀sẹ̀ tá a wà kó tó parí gabriel martinelli yóò fi ikọ̀ agbábọ́ọ̀lù arsenal lẹ̀ ó jẹjẹ́ nìyẹn lápá abẹ yẹn kò bẹ́jọ́ dé ẹjẹ́ ń lọ fọ́dọ̀ àwọn ọmọ galatiko èèyàn ní pápá ṣeré santiago bernabeu gẹ́gẹ́gẹ́ nìyẹn o ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùkọ́ ni wọn yóò ṣe mórí o ọ̀dọ̀ gẹ́gẹ́gẹ́ ni mo balẹ̀ sí i nítorí pé ó ti rọtẹ̀rì vinicius junior ó là láyé ó ní onílò láti máa countdown kó máa ṣe gírì kó bójú tó gbogbo ẹ̀ múṣẹ nítorí pé yellow card tó gbà èèyàn ní lọ́jọ́ sátidé yẹn ó ní kì í ṣe yellow card tó yẹ kó gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìràwọ́ agbábọ́ọ̀lù lápá iwájú yìí èèyàn vinicius junior ọmọ bíbí orílẹ̀-èdè brazil ó lọ kojú ẹnìkan tó jẹ́ adarí gbogbo ọmọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù orí espanyol orúkọ rẹ̀ a máa jẹ́ kálà èèyàn lábala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lórí àwọn kankan ẹlẹ́ tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn wá fẹ́ di ṣu àtayányán ó padà gba yẹ́lò káàdì nígbà tí yóò ṣe mórí ò yóò padà sọ̀rọ̀ ó ní vinicius junior mo ti ẹ̀rọ ẹni dákúdábọ̀ sórí ẹ̀mẹ́ṣẹ̀nà yẹn máa kọ̀ọ̀tún ẹ̀ ń gbòòrò ayé o bó ṣe jẹ́ nìyẹn real madrid àwọn náà jáwé olúborí pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city kẹ́ni wọ́n wí lápá abẹ nítorí pé àwọn gangan ló yẹ kí wọ́n máa pè ní orí bá mi ṣe nítorí pọ́jọ́ ọ̀tànà bọ́mọ̀ọ̀tì ó fẹ́ bóyà lórí wọn àmọ́ débọ̀ ṣùgbọ́n méjì sẹ́yọ kan náà wọ́n padà wá látẹ̀yìn tẹ́ wọ́n fi jáwé olúborí ẹ̀ńsọ́ maresca tó jẹ́ olùkọ́ ní manchester city ó ti wá jẹ́ kó di mímọ́ ó lóun gbà wípé lọ́wọ́ tẹ wàyí omi ń bẹ lámù ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tó sì jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ rí dájú wípé wọ́n ṣiṣẹ́ takuntakun kẹ́ẹ̀kọ́ kó ni ó má bàá tẹ̀yìn wẹ̀ gbé wọn lẹ́nu fáínálì nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje fa community shield kí wọ́n gbá tako ikọ̀ agbábọ́ọ̀lù orí arsenal wọ́n ṣubú yakata pẹ̀lú àmì ayò mẹ́rin àmì ayò mẹ́ta sódò ni èèyàn lópin ọ̀sẹ̀ tọ̀hún nù kì í ṣe ìyá àjẹta o bó ṣe jẹ́ nìyẹn bákan náà ẹ̀jẹ̀ lọ sódò àwọn atletico de madrid lórílẹ̀‐èdè spain julio alvarez ọ̀rọ̀ di gbàgbé láàdé wọn àtàwọn olólùfẹ́ ipa agbábọ́ọ̀lù atletico de madrid èèyàn láyà àjìnà gangan nẹ́bí tó jẹ́ wípé àwọn olólùfẹ́ atletico de madrid wọ́n bẹ̀rẹ̀ sí ní wúyè wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yè èèyàn lórí agbábọ́ọ̀lù yìí látàrí ọ̀rọ̀ wípé ó fẹ́ fi ipa agbábọ́ọ̀lù atletico de madrid lẹ̀ ó tilẹ̀ jẹ́ wípé ọmọ aláyò ọmọ ni wọn gbà pẹlú ikọ agbábọọlù orí ẹrù vilari èèyàn láyà àtàná gangan ṣùgbọn wọn bẹrẹ sí ní pé yọyọ sùtìtì èèyàn ságbábọọlù yìí ni ọmọ aláyò méjì ó ní wọn gbà lápá abẹ yẹn bákan náà atletico de madrid wọn gba rẹ káàdì kan o ó ṣe jẹ nìyẹn lápá abẹ yẹn ó jẹ dédé ẹyin tí màá ṣe sákóbákóbá lálẹ rẹbẹ dr ọlọládé láti ní ìjọ fọ́s batijọ ní gbogbo sùúrù lérèlé ìlọrin ẹ ó yẹ gbọ́ mi dáadáa o ọ̀túnba lẹ́ka àjàdì agbára àtàṣe gbogbo manchester united èèyàn ní gbogbo òṣèré ní ìgbọ́pẹ́ owó baba abdulhamid ó yẹ gbọ́ mi dáadáa Bami Oyedepo ni gbogbo Kwara Polytechnic eyan nile lore computer science o boje ti twa le bo ati owo meji loke feyan kan bo ti le je wipe ejubu yakata jewo ise ti mo mo wipe opodopo nu yin eyin ololufe Manchester United e si su ti bata ti bata bi mo je nsoro yin ni ne tori pe sun gbaje Amade bo sugbon won ti wa ti je ko di mimo wi pe agba ballu yin eyin Amadi alo omo bi bori le de Cote d'Ivoire yen omo yen o ti gbe injury ni injury anku ni injury oje anku ni injury lo gbe o to si ja wi pe yo lo to a ose mefa ko to di pe yo pada je koda iroyin je ko di mimo wi pe o cheje ko to bi ifese wonse meje elete agba ballu yin Amadi alo eni omo odun merin le lo 24 years of age ti o ni le lanfani lati gba fun ipa agba ballu Manchester United latari o je je wi pe o ni farapa o ni farapa leko re na eyan anku ni juri o je je gogogo ni yan lapa be yan o de papapa o lu ko ni ko agba ballu ni ko si United o na ti benu atelu eyan le penalty ele ti Dominic Szoboszlai to fi mu kire to fi maru le eyan gogogo lojo tana se won fi lafani lati gba omi alaye meji meji eyan pelu iko gba ballu Liverpool o lu ko ni Newcastle United o ni kini yen o ni decision yen o lo wrong na ko ye ko ri be o je je ni yen lapa be o gba be o lo lu ko ni ko gba ballu Liverpool bakan na eyan Anthony Raula o na je go di mimo o ni ko ma paro o ni ba se bere fese won se yen o ni ko somo na ko o ni ko da to rarara ati rarara o la mo de bo sugbon o nti ra won agbo gbogbo ele ti won ti nilo lati jawe sobi ni tori pe Laura White Tema Alexander Isaac won ti just tete si won lojo paye lu dara lojo tana ni nitori pe awon mejeje yen o ni won somo na bo ti le wo kere omo eyan ninu fese won se ele to waye lojo tana yen ni bi ti iko agba ba ni Liverpool pelu Newcastle United se won ti gbo mi alaye meji meji ori lo ba di praise se e tori pa agba ti o ti compose ori le ele ti yo ko se ti di praise la re ori lo ba se gan o okay ora e je bi yen le ki n lo sinu iko gbo ballu Manchester City o ye gbo mi dada e ro wa gbo ballu omo bi ori le de Morocco e no mo ju meji de meji di ni ogo to jade arin gbogbo mo won le ti setan eyan lati kowo toto wo le lati gbe rawa gba ballu pelu iye owo toto elo million lona merin din ni adoro po 86 million pound o gogogo le fe fi gbe agba ballu lagbetan gege bi iko agba ballu ni Manchester City be won je nwo ni ko bejeje we pe won gbodo gbe agba ballu lati ni iko agba ballu lili pelu iye owo yen ele to je million lona merin din ni adorun merin din ni adorun po eyan 86 million pound to je dede million lona 100 euro o gan ni won fe fi gbe concert to pari o jeje ko moya ko bale pepepe eyan si papa sere papa sere enti adini yen ta ba won soro nipa rawa gba ballu odo leje tojo ori re kere julo to woju nenu ita idije league lori lede gesi eje leyin mo wi pe Ayo Buhadi na o gogogo ni yo ma je erawa gba ballu ti ojo ori re kere julo to wo re si won leyin ti tari leni yoro to wa lati nu iko agba ballu lili lodun 2024 sinu iko agba ballu Manchester United o nti e million lona meji din ni 100 o le owo mesan po eyan 58 million pound o ni ko agba ballu Manchester United di fira sugbon Ayo Buhadi iye owo ti won fira lowo ta wa e o je million lona merin din ni adorun o le omane merin din ni adorun ni po eyan 86 million pound ni won fe fira lapa be yen bo se je niyan ko be ode o eyin ti Chelsea o ya baba Chelsea ni gbogbo giri alimite mas asadan Bami Abdulrasheed Adelabuja gaba gbogbo Chelsea lajegun le le lore e gboku yin edamu o ya gbo mi dada abule sowo lesa agbara ta se gbogbo Chelsea ni pele osun niyan o ya gbo mi dada o aja story waya ni gbogbo otisin se yi lomo gala ni takogun ni ilu lesha mori elapa be o ya ba mi pa so gbadebo akeju lati ni ijo alafe oluwa baptijo ni ko pe ko jina a ma ki baba wi pe won ko rire nitori pe reverend bo lona gedede a tono So, Benny Sunday Adebayo, Mori yin la pa be yen, Napoli, won la won fun ni fe o, lati gbe Magi o kuro ninu ipa gba ballu Chelsea, bo ti le je pe won tun na ju wo, Nicolas Jassy bakan na, koda te mo give Jesus ati Joshua Zizi ikọ agbabọlu Napoli oro won o fe ye mi, nitori pe won lo sinu ipa gba ballu Chelsea, meji ni won nawo si won lo sinu ipa gba ballu Arsenal won lowo si kan won lo sinu ipa gba ballu Manchester United won lowo si kan ah ki lo sele Napoli o da ko si wahala o je je ni agba
1: ekojumo o ka kere pata mo kan diamond fm abiodun akil mi loruko temi
0: has
1: account to le loju lopin ose
0: ah ogenu
1: ta awon to gbo mi awon to gba loni akiwon iya ni ma yu fi bere se iya na o fi laja rafael lopin sayi o iya to po ni o je man united
0: agba etumu etula
1: iya ni won fi bere se iya na o fi laja lopin sayi o iya to po ni o je man united awon ara bi iya na alabia
0: paswa
1: mai to won to fi tan bale gba kokko ti man yo ti team to bo lati relegation fi aje man ni first match of the season no to man you go send
0: there ah sugbon won ti jiya first match ri
1: team to bo lati relegation
0: okay
1: so na man you ni first match of the season gba kokko lele
0: okay
1: then mo to wa ni ki to wa ran won leti pe 2017 ni all city ti ku ninu premier league o
0: e be ni
1: odun mesa seyin mo lo mo kan de ku se wo js1 yo wo js1 lo dun yo odun to si ku yen na lo na bi
0: Eh.
1: Just one thing to watch yes one lord me. So when you come you let me.
0: Okay.
1: Then I am running. Top for hour. Awa jawo olubori.
0: E jawo olubori. E na Torino loke talana. E paro meji se yo kan.
1: Le
0: na won. Izo be ni.
1: O si da fa wa bo wa bo ti wa ti improve o.
0: Okay. O ti improve.
1: Ah o improve.
0: Agba. E so mo ni o ti improve.
1: Ah but I no fit improve. E kole o.
0: Ko ni kole.
1: Ba we na so baba ya wo le.
0: Mo kole. Mo fo ko yi ti.
1: O ni le lodo ti wa.
0: Okay. Okay. Ko si wahala. Ki le ro bi pe yo sele laarin Fulham pelu Chelsea loni.
1: Ah ti n ko ba yiwo fun Chelsea o. Ko tun ni Chelsea mo le na Fulham. But to le je ke ma come no ni pe Chelsea sese ni new coach ni
0: okay
1: so no se mo se hello testing microphone ni so en pe adu ko ba Liverpool lana na ni ni ka so gora won ni ti pa penalty lo concede 9 minutes and the prince am ma paro ko ja wo wori lana so en pa on club coach ti club to pe coach won se de ni en pe won struggle o ma city na ti pa bo na ma to won gora won won lead won to wala ko to je won to so penalty eh so en pa won na ba na ma reska sugbon lo kan ni ko won kaka ko wo loju ti ko to mo na mo na
0: si se mo ni
1: 10 minutes ni 80
0: eh
1: so e ti pe do wa be na ni pe kini won no stable na ni selection won le ti stable so yo si ma mefo ni but tin ko ba yi work to ni ki ma yo mo le na
0: ja grillish ton ti ko ti
1: alo le pada lo e bi la se mo
0: ri pada gbe wole
1: won ra wole na lo pada wa ara to pada ran won lowo
0: won gambu won de je lo
1: won gambu ni na ko mo yi wa pe ko ti mo first 11 e o si gambu lowo ni o mefo ni
0: Maresca
1: so o se se correct pe the same thing o se le si Chelsea loni sugbon o ye ko le o ye kan le mu le kan le kan le fi ya je Fulham to wa na Fulham the prince o do de lola o ye ti di vision fi won se lola
0: o da e ja chi ojo opo le ka wo first one se akoko gbogbo to waye ninu o
1: jeje ama yo ni le pe
0: eh ele so be
1: mo gba won ma wo to nba awon mo lewo lo da ka ko pon jilana ko lo ko ya ma wo rara won mo lewo lo ri ka to jilana
0: o ko yin bole ti pe
2: mi ogbeni ba sai sesi
0: ogbeni ba so aye
2: aduka veni lori maju ma je do ya je
0: ti aklode ti boju to ti yin
1: ke lo aye la de mi gbe ya
0: I play.
2: AY so mo te ko fa be pe team o gangan lo nse na
0: se mi team
1: olohun ni
0: team olohun Kwara United Osun United
1: Akiti United
2: Kwara United

0: àpéjọpọ̀ ọmọlẹ́yìn Kristi Christian Association of Nigeria CAN ẹ̀ka ti Sábòkè Sábòkè neighborhood ṣe ń pe gbogbo ènìyàn síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta 3 days divine visitation for restoration of peace in our land pẹ̀lú àkòrí let God arise let God arise kí ọlọ́run kí ó dìde bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tí í ṣe ọjọ́ kẹrìnlélógún títí di ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tí a wà nínú rẹ̀ yìí Monday 24 to Wednesday 26 August 2026 bí ọlọ́run yóò ṣe máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ senior special apostle M.A. Kukuola láti inú ìjọ sí Anes Movement Church district headquarter Ìlọrin àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú àwọn akọrin ọlọ́kan ìjọkan bíi Redeemed Christian Church of God Choir Sábòkè Ìlọrin Emmanuel Baptist Church Choir St John African Cathedral Church Choir nínú gbọ̀ngànlá àti ìjọ St John African Cathedral Church Maraba Ìlọrin ní ìsọjí àwọn òtí máa wáyé ní déédéé aago mẹ́rin ojoojúmọ́ níbi tí adédúró yìí àfi kí olúwa kó dìde.
1: Market Conference 2026 is here again. Ọ̀pọ̀lọpọ̀ ni òmò bó ṣe ń gbàdúrà tádúrà fi ń gbà. Ọ̀pọ̀lọpọ̀ ní ṣàtúnyẹ asán nínú àdúrà. Máa bọ̀ kí àwọn òjíṣẹ́ ọlọ́run tí iná ọlọ́run kúnnú ayé wọn tí ó máa kọ́ bó ṣe ń gbàdúrà. Vineyard Christian Center for Evangelization in collaboration with Nigerian Evangelical Fellowship, Kwara State Chapter and the Center for Biblical Christianity in Africa. Ló ṣàgbátẹrù ètò yìí lọ́dọọdún. Monday Conference 2026 with the theme Teach Us to Pray. Kọ̀ wá láti gbàdúrà. Date Wednesday 26 to Saturday 29th of August 2026. Venue Youth Camp Eyenkorin Ilorin Kwara State. Máa bọ̀ wọ́n bá àwọn òjíṣẹ́ ọlọ́run pàdé níbi tí wọ́n ti kọ́ ọgbọ́n ṣe ń gbàdúrà tádúrà fi ń gbà lójú ẹsẹ̀. Àwọn ìránṣẹ́ ọlọ́run bíi Bishop Joseph Akintunde, Reverend Dr. Love Adébíyí, Professor Biodun Adimula, Professor S. Kolade, Dr. Akinwumi Akinola, Reverend Dr. Wojaye, Reverend James Akinyele àtàwọn òjíṣẹ́ ọlọ́run mìíràn. Ìpàdé yìí máa ṣe ọlọ́dún lọ́nà tó máa gbà láti fi gbàdúrà tádúrà gbà ní kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀. Olùgbàlejò gbogbo ẹ̀ ni bàbá wa Evangelist Michael Adeyemi. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 081-305-6-2260. Jésù Lolúwa.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira naira. Lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálomi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
3: Ẹ̀ka pàpàdà láti ẹ̀ka ìpolówó ọjà lórí ìbéèrè tí mo ṣàbéèrè lórí àkókò.
4: Lórí ọ̀rọ̀ ìkónígbèkùn orí adé ní ìjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ Kwara ń bí. Ojúwo lẹ fi wo àti pé ìgbésẹ̀ wo ni ìjọba lè tètè gbé ní kọ́mọ́ kó bó báyìí tí òfin ni tó di pé àlàbọ̀rùn yóò padà dẹ̀wò.
5: Àti kí ìjọba fún àwọn àṣeyọrí wọn láìpẹ́ gbogbo wa náà sì ti rí. Ṣùgbọ́n ṣe mọ̀ yí pé wọ́n lẹ́ni ó ń pè ọ́ ò dákẹ́.
4: Olóhùn gbàgbọ́ ya.
5: Olóhùn gbàgbọ́ ya. O ni mo ti sọ rí lórí ètò pé ìgbà tí a ń ṣe àjọyọ̀ tí àwọn ọmọ oríire tí wọ́n gbà kalẹ̀. Omi he kò tí ì tán o torí pé kí ni àwọn àti láwí iná ó tún jókòó wọn wò pé ọ̀nà wo tún ní káwọn gbégbà. Ohun tí wọ́n sì fi máa ń ṣe lé nígbà míì ni pé ká tó fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn sì wà àwọn ò tí ì lọ. Torí náà nǹkan ìjọba látòrọ̀ torí gẹ́gẹ́ bí àwọn ìwádìí kan tá a ṣe a rí i pé látìgbà tí kinní ti ṣẹlẹ̀ ìjọba ò dáwọ́ dúró. Kódà àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ti ń gbé nísìn nípa àtètò ọ̀bọ̀ a lè máa sọ ní orí afẹ́fẹ́ báyìí. So ìdí nìyẹn tá a fi tún bọ̀ rọ ìjọba yìí pé a kan tún bọ̀. Then lẹ́yìn eléyìí aráàlú náà a tún ní iṣẹ́ láti ṣe. Ṣé tiẹ̀ rí àwọn àrífín sí àwọn orí adé wa yìí ó máa ń kọ èmi lóminú. Torí mo wo bí àwọn orí adé wa ṣe rí nígbà kan. Bóò ló tiẹ̀ ṣe ṣe. Wọ́n hàn ṣe é gbé kódà ojú mo ti wà níwájú ọmọdé àwa school ni a wá lọ ṣe ìwádìí kan ní ààfin ọba kan tó jẹ́ pé ó ti dolóògbé báyìí ọba gbajúgbajà ni. Wọ́n ti wá mọ sọ wípé ọba yìí o tiẹ̀ tó gbé náà wojú ẹkùn ta ló jẹ́ gbé náà wojú ẹkùn ìyẹn lèmi ti rán mórí nígbà mo ti wà secondary school. So nígbà mo wá láǹfààní lati wo afin awa se itakuroso lowo gbogbo awon yoku wo le emi ni mo fe woju ti eleyo gbodo wo so mo wa wo seri ko se ni to so fun nigba ti o fi pe iseju meji mi le wo mo se e gbo nkan ti mo so mi le wo mo tori nkan ti mo ri ah o ti ku be so ki la so wi wo le ni ye

0: ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ tún ètò náà.
1: Ẹ ṣe àdúpẹ́.
0: A ló ń bẹ lórí ìlà Dr. Láàrin Òtítí Exponent láti Ìdàkúrẹ́.
2: Ẹ ṣeun.
0: Mo kí bàbá wa níbi tí àtàwọn atọ́kùn.
2: Ẹ ṣe o.
0: Ọ̀rọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Nípa ti ayédèrú lè fẹ́. N tó ṣe ni láàánú ń bẹ̀ ni wípé ìgbógunti àbàjẹ́ ilẹ̀ Nàìjíríà kò tí ì wá sí ìmúṣẹ dáadáa. Àwọn olóṣèlú wa láwọn tó ń ṣèjọba ọ̀kọ̀ọ̀kan wọ́n sì wà nínú wà yìí. Tó bá rẹ́sẹ̀ walẹ̀ yóò da. Ìjínigbé ìpínlẹ̀ Kwara ìjọba ń gbìyànjú. Bọ̀tà gbà ń nímọ̀ràn kan please redouble their effort and make a very quick intervention on it.
2: Láti
0: dọ́là ọba àlàyé yìí. Àbá Dr. Láàrin Òkìtì láti Ìdàkúrẹ́.
2: Lójòpó WhatsApp àwòlíì Ayọ̀dẹ́lẹ́ JP wòlíì obìnrin ni o. Wọ́n ní kọ́lọ́wọ́n bá kó tẹ àgbà òṣèré tíátà ògògò sáfẹ́fẹ́ rere. Wọ́n ní ìjásí tiwọn lórí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ yìí nípa àwọn ayédèrú ilé àjọ ìjọba. Ó ní pé kí ìjọba àpapọ̀ kí wọ́n ṣe ìdásílẹ̀ àwọn olùyẹ̀wò owó wò tá a mọ̀ sí ọ́dítọ̀ láti tọpinpin àwọn iléeṣẹ́ oṣù mẹ́ta mẹ́ta mẹ́ta kí wọ́n sì lo ìlànà àsanwó IPPS láti bójútó ìwé tí wọ́n fi ń sanwó oṣù àwọn òṣìṣẹ́. Ẹ ṣeun adúpẹ́ fún ìdásí tiyín ẹnìkan tún bẹ lójú ìlà.
3: ẹ káàárọ̀ ètò ìtọ́ ọlọ́run jọba jẹ.
2: Àmì.
3: Abdulsaati Adelodun Amọ́lẹ́gbẹ́ bàbá àbèjì láti dada. Nípa ẹ̀rọ ètò ààbò ẹni mìíràn fẹ́ dá sí. Tá a bá wo ètò ààbò ní ìpínlẹ̀ Kwara yìí, gómìnà wa ń tíra yìí, àmọ́ àwọn kọ̀rọ̀ sí iná, àwọn náà tó ń sọ pé àwọn náà tó kù ni. Wọ́n ní ókú nìbá ń rò ó, à ń rọ gómìnà wa ni kí wọ́n làwọn torí ọlọ́run kán tún gbèké tí ètò ààbò yìí kó tún gbókan. Torí tiwa yìí ó tún àwọn peléke, à ń rọ ẹ̀yin aráàlú náà. Ẹ láwọn torí ọlọ́run ẹ bá rẹ́ nìkan ti ń pa kọ́kọ́ kọ́ nú oko yín, àdúràdúgbò yín, àdúràgbègbè yín, ẹ fi fáwọn ọlọ́pàá létí. Ọlọ́run ti Kwara ọba jẹ́ o.
2: Ẹ ṣeun. Sàká Oníyọ̀ Muritàlá láta lórí wọn kí wa. Wọ́n ní lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe ayédèrú gan náà ní lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Nàìjíríà ó jẹ́ orílẹ̀-èdè tí ó lákàkì tó sì lọ́pọ̀lọpọ̀ àwọn ohun àgbà ìyanu tó wà sọ̀páìsì gan. Wọ́n ní wọ́n wá rọ ààrẹ láti ṣàyẹ̀wò àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ń gbé síta kọ́ńtráàtì bákan náà wò kọ́lọ́hún kó bu òkun ilẹ̀ Nàìjíríà tí ní. Ẹnì kan bẹ lọ́dún rẹ̀.
3: Lórí ọ̀rọ̀ iléeṣẹ́ tán tún ṣàwárí pé bóyá kìnnìkan tẹ ọwọ́ tán fi ń mú àjẹbánu wà láìwọ́ ohun ṣọ́ọ̀kì ló jẹ́ kí kinní ò mọ kọ́ńtínú sí. Kálọ́wọ́ tán fi májẹbánu bá lágbára ni kinní yìí ò ní kọ́ńtínú. Kò sẹ́ni tí ò fẹ́ ya wèrè, òbí ni ò ní gbà, kò sọ́mọ tí ò fẹ́ bàjẹ́, ìjọba ni ò ní gbà fún ọlọ́run sàánú wa.
2: Àmì ẹ ṣeun fún ìdásí yín. Ẹja tún wo ẹlòmíì lójú ìlà.
4: Ẹlú ẹ káàárọ̀ ẹ̀kú ètò ọlọ́run ní dámọ́ ìjọba jẹ. Alájì ìsọba alájẹ àǹkúrú bàbá ìdání láti Àpáyàyà. Mo kí mo dẹ̀ kí àlejò wa wọn pé àtọ́tọ́ mi látàárọ̀. Tẹ rọ́rọ̀ Nàìjíríà ọlọ́run kó sàánú mi. Nílé rédíò kọ́tà àgbùdọ̀ tó níbi tí wọ́n ti wọ́n jọba aláyé bí alágàbẹ́ wa lé rédíò náà tásìkò ọjọ́ náà tó ní gbogbo orúkan báyìí ti lọ lé. Ẹ tún wá wúru tí ẹ tún ní wọn ló ṣẹlẹ̀ nísìn fún wọn mọ wulẹ̀ tàn wá mú ló fi yé báyìí nísìn ọgbà àwọn ọlọ́pàá ọlọ́pàá àwọn ọba láyé ẹni yìí níwọ̀n ẹni àpọ́nlé ni wọn. Owó síkọ́rítì bọ̀ gbogbo jẹ́ fún wọn ebi bá ṣe fún ṣètì náà wọn fún lọ́kà gọọmẹ̀ntì àwọn sì wá wọn ní òṣèlú kankan. Tí a bá wá kó gbogbo wọn tán èèyàn mélòó lọ́ fẹ́ dìbò fún tọ́ba àtijọ́ wù. Ẹ wọ ọlọ́run sàánú wa lórí èdè Nàìjíríà ti gbórí.
2: Ẹ ṣeun. Wọ́n kí wa wọ́n ní lórí ọ̀rọ̀ ayédèrú àjọ ìjọba àpapọ̀ ìwọ́n ló jẹ́ ohun tó ba àyàn nú jẹ́ tó sì kọ́ni lómìnú púpọ̀ púpọ̀. Wọ́n ní ààrẹ gbọ́dọ̀ jígiri lórí ọ̀rọ̀ yìí kí wọ́n sì ṣe àwọn nǹkan tí ó bá nílò láti ṣe nítorí pé ààrẹ wọ́n ní ipa láti fòpin sí. Ọlátúnjì Káyọ̀dé ni wọ́n fi èyí ń ṣọwọ́ sí wa. Ẹja wò bóyá lè rí ẹ̀yàn kan sí ká máa lọ.
5: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fún
5: yín. Olùdájọ́ rìn ní ìkọ́jílẹ̀. Káwọn èèyàn máa sọ pé wọ́n gbìyànjú. Wọ́n ní àwọn èèyàn wọn ní kó pàṣẹ iléèwé lọ sí ìkọ́lọ páàsì. Àṣù kó gbìyànjú. A ní kí ìjọba kó ṣe kó má gbé èèyàn mọ́. Wọ́n gbọ́ ọba Aládé. Wọ́n gbọ́ ọmọ náà wọ́n gbẹ̀gbà. Wọ́n náà gbìyànjú.

0: Diamond FM. Ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: tọ́ wọ́n pé ìran àgbẹ̀ ló làró àlùkò ló lọ sùn ìran lékeleke ló ní ìchẹ́chẹ́ fún ẹja máa kíra wa wípé a kú dédé àsìkò yìí o a kú fọ́mọ ènìyàn ṣe àsìkò bí ojú ọjọ́ ṣe rí o a kú kòókòó jàǹjàǹ kó lè dà tí kó wa wá ń bá kiri mò ń kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí níbi agogo mẹ́wàá àyálẹ̀ta ṣe ń kọjá bí ìṣẹ́jú mẹ́ta iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún ó lé ọwọ́ méje diamond fm ilé ìlọrin ńbẹ náà látakàn mọ́lẹ̀ sí ta ti ń dábí ẹdun ta ti ń rọ̀ bí òwe ẹ bá wa dá sí ó jẹ́ ètò tó wá látẹ̀ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ níbi àtijọ́ ń ṣe àgbéyẹ̀wò àwọn kókó ọ̀rọ̀ eléyìí tó bá ń suyọ láwọn agbọrin gbogbo yálà lẹ́sẹ̀kòkó ní ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tàbí káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláyé kó yọ agbọn ètò òṣèlú ètò ààbò ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn ìdí àbá méjì kọ́ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn olóko sẹ́lòmíì bílùú gógó ó lọ̀rọ̀ ilé ayé rí ṣùgbọ́n lórí ètò ẹ bá wa dá sí báyìí àjẹ́ fepo bọyọ̀ fún yín àjẹ́ fi òrílẹ̀ kọ́bọ̀ lójú fún yín nítorí pé ọgógó ọ̀nà ó náà ni alákẹ́ ń sọ sàn láàrin ajé onímúni pẹkọ̀rọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ó kódóró ọ̀rọ̀ pọ́nbélé láì fòyà láì jáyà láì ṣojó orí ètò ẹ bá wa dá sí òun náà lẹ́ẹ̀ ti gbọ́ ìwáyé ń gbogbo ọjọ́ ajé ọjọ́ ọ̀ṣẹ́gun ọjọ́ ọrú ọjọ́bọ tí mọ ọjọ́ ẹtì ju gbogbo rẹ̀ lọ ohunkóhun tí àlejò wa bá sọ lórí ètò yìí àbí eléyìí tí àwọn tí wọ́n bá pè wọlé tí wọ́n bá dá sí tí wọ́n bá sọ kò wá ní nǹkan ṣe pẹ̀lú ìkànnì yìí tí mọ àwa tá a bá jẹ́ atọ́kùn ètò ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ à ń fi gbogbo ògbà dúpẹ́ lọ́wọ́ mùtúmùwà fún làákàyè ọpọlọ pípé tẹ fi ń ṣe àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ yín láì tiẹ̀ fẹ́pọ̀ bọyọ̀ láì tiẹ̀ sọ̀rọ̀ àlùfànṣá tàbí pé ẹnikẹ́ni ló kọ́ ẹ̀yà ló kọ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ títò ti ń jáde ọgbẹ́ni taiwo adédìran tí máa giwa ìkànnì yìí tó jẹ́ alábòójò tó ètò náà alàgbà michael abiodun ọ̀làríwájú ó lè ní ayọ̀dèjì ayọ̀lá ọmọ bàbá tíṣà tọ́lọ́ọba fún lórí ọ̀fẹ́ láti jẹ́ atọ́kùn ètò ẹ bá wa dá sí ní gbogbo ọjọ́ ajé ibi eléyìí fi ń kíwa wípé ẹ má tún kúlé o ẹ kú kalẹ̀ nírè nírè là ń bọ́jọ́ nírè nírè náà là máa bára wa láṣẹ ọlọ́run ọba lónìí kìlọ̀ tí a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tẹ̀lé wa lójú òpó ayélujára púpọ̀ inú wọn ni wọ́n ti máa gbọ́ fìrìnfìrìn tí wọ́n jẹ́ pé wọ́n ti máa wò pé lóòótọ́ lóòdodo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú òun náà ni a mẹ́nuba lórí ètò lónìí eléyìí tó túmọ̀ sí wípé lórílẹ̀‐èdè nàìjíríà ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ìṣèjọba àwa ara wa ni láti ọdún 1999 tó sì jẹ́ wípé ètò òṣèlú yìí àwọn ẹgbẹ́ òṣèlú ló ní ìrànràn oníbẹ lórílẹ̀‐èdè nàìjíríà lónìí wà nìyí inú ẹgbẹ́ òṣèlú accord tá a bá ń sọ̀rọ̀ nípa accord ojú ni wọ́n wọ́n ń ṣe àìmọ̀fólóko bí ẹ ti ẹ̀ mọ̀ ń pa wọn tẹ́lẹ̀ níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn báyìí nígbà tètò òdìbò gómìnà tó wáyé ìpínlẹ̀ ọ̀ṣun ẹ ti gbọ́ dáadáa accord àwọn aláwọ̀ rẹ́súrẹ́sù tá a mọ̀ sí yẹ́lò àwọn ni àwọn alátàpàkò báyìí ẹ ti mọ̀ wọ́n àwọn ni accord ẹni tó wá jẹ́ akọ̀wé ìṣètò nínú ẹgbẹ́ òṣèlú ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ìyẹn malam yusuf funṣọ kabir àwọn ni àlejò mi lórí ètò ní dédé àkókò yìí ẹ bá ń kí àwọn ọmọ nàìjíríà ti ń gbọ́ wa àbáwọn ti ń wò wá káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláyé
1: oki gbogbo
0: e ba nsumo ogede agbagba on tubo si e te wajua
1: oki gbogbo olugbe ati omo ilu ati gbogbo orilede nigeria ati gbogbo bi ti eto wa yi bande pe aku dede asiko yi asikabo si eri eto e ba wa dasi
0: e seun e kabo aya la aya bele o be sere sugbon on bi ta wa ise lu be si malam yusuf e ja komu egbe akodu ni ipinle kwara nbo le timbo nbo le de nbo le lo
1: adupe fun olohun egbe akodu ke se pe egbe ti o sese de ipinle kwara lana ati wa as far back as 6 years so gbogbo eto wa sin lo ni sisen tele gege bi ajo ile to digbo se laale fun wa gbogbo nti o ye ki a ma se ninu egbe ti egbe o fi kosuwon lati le dije fun general election to nbo wa ni odun 2027 gbogbo e ni olohun ti ni ki accord ki a ma ri se ni sisen tele gege bi ejo ajo ile to odigbo ba se la kale
0: ah bi won ba bi yin won bi yin pe ta ba wo ipinle kwara ibayi ah how she to idibo apapo lodun 2027 lori le di nigeria lapapo ti o yo ipinle kwara le ah ta ba ni ka ka mi ni meji awon ipo ti won ti awon eyan o dije fun yala gomina ilegbimo asofin agba ilegbimo asoju sofin ilegbimo asofin ipinle o to bi 15 se gbogbo won le ti lo mo oye
1: pelu yonde olohun gbogbo won ni ati ni omo oye nbe
0: tani gomina yin
1: honorable Othman Adamu flower
0: lati bo
1: to wa lati Baboton local government
0: ele to tumo si pe apa ariwa ipinle kwara lati kwara north le ti mu ora ah emo di ti mo fi nbere ibere ba won ko ba soro won pe egbe oselu akodu yi eyin so ba pe o ti to bi odun mefa tete nbe ni ipinle kwara awon ko wa so pe ah egbe oselu akodu ah ikini je be e se bi ngba ti gomina ademola adeleke ti won se gba ticket ti won dije ti won se tun jawo olupori labe egbe oselu akodu la kodu se n jade bo pe koda eto odibo abele ta le mo si ko mese yo ninu egbe oselu gbogbo ti ADC agbo ti egbe oselu APC agbo PDP agbo NDC agbo pe egbe oselu akodu o jo bi pe eyin kan le n da se laarin ara yin
1: ara oko ribe gege bi mo se so fun yin ni akoko gbogbo nkan lo ni eto lo ni bi ajo eleto odigbo INEC bo se la kale fun wa pe ki a ma se a se gbogbo e ni sisen tele gege bi won se fun wa ni yonda nigbati a fe se eto idigbo komese o yo wa gbogbo awon to wa involve gbogbo won ni won ma si gbogbo olu lo si mo pe akodu se eto digbo commerce yo to si ja si pe won wa lati national level awon INEC Kwara State awon na wa won wa present when we are doing it so kon se pe boya awon kankan ko ra won jo akodu je egbe to ni eto to si lato to si tele ilana ofin gege bi egbe gege bi ajo ile to odigbo se la kale
0: bo wa ni igbaradi egbe oselu akodu fun eto idibo apapo ti o waye mo fe ka wo ti ipinle kwara nikan bayi nje en gbaradi fun eto idibo e ti se eto idibo abenu lo to ko mese yo sugbon awon ka ma so wi pe egbe oselu bi won ba jawo olubori abi ki ko bi yin bayi pe kini afojusun yin lori pe e ti en se gbogbo igbese te n gbe se kan le mo pe awa na sha wa nbe o le fi n se gbogbo igbese
1: ẹgbẹ́ accord wa láti wa liberate Kwara
0: lọ́nà wo
1: a fẹ́ wa gba Kwara láti tún ìjọba Kwara se pé kìí ṣe ìjọba Kwara yìí gbogbo wa lájọ ní so gbogbo wa la sì lẹ́tọ̀ fún apárokún ọ̀gá jù kan lọ nílùú Kwara yìí so.
0: Kí lẹ̀ rò bíi pé ìjọba tí ń bẹ lórí àlééfà tí wọ́n ń ṣe tó tẹ fi ń sọ wípé ẹ fẹ́ wa liberate ẹ fẹ́ wa gba àwọn ọmọ ìpínlẹ̀ Kwara lẹ̀ ni pé ẹgbẹ́ Kwara yìí pé gbogbo agbogbo wa lájọ ní kí lẹ̀ rò bíi pé ìjọba ṣọ̀nà wọ́n ṣe omi àwọn iléèwé àwòṣífìlà ńbẹ̀ńbẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì ẹ wá ní pé ẹ fẹ́ wa liberate ìpínlẹ̀ Kwara báwọn kò bá sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ òṣèlú lẹ̀ ń sọ.
1: Ẹ̀sùn atọ́kùn sẹ́rí yìí kò sí ìjọba tí ó débẹ̀ tá ní kò sí dà á pé kò sí nǹkan kan rárá ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ǹjẹ́ tí wọ́n ṣe yẹn ó translate sí ti aráàlú nídìí àkọ́kọ́ nìyẹn a ń sọ pé ìjọba Kwara wọ́n ṣe báyìí fine àmọ́ ǹjẹ́ ó translate sí dividend of democracy for the citizen of Kwara state.
0: Ẹ̀yin ò mùdùmùdù ìṣèjọba àwarawa pé ṣé ó dọ́dọ̀ àwọn aráàlú.
1: Ó yẹ kí n ti wáyé àyín báyìí as far back as 30 minutes before the program. Ẹ sì sọ pé wọ́n sọ̀nà. Etí mo fi rìn láti Gasaka ní ọ̀dọ̀ mi. Tẹ bá wo ọ̀nà tí wọ́n ṣe láti ìta mọ́ wọ́n ṣe débì kan wọ́n stop. Ìrìn tí ò yẹ kó gbà mí ju bíi 15 minutes lọ. I spend more than 35 minutes. So, wọ́n ṣe in tí wọ́n ṣe yẹn so cover ṣe gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn ṣe ọmọ Kwara bí? San tax tó yẹ ká san. Now, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ètò ìṣe ìjọba kìí ṣe pé ìjọba ká máa ṣe ìjọba èmi nìkan àbí ìjọba godfatherism ẹ ti ọ̀rọ̀ sand.
0: Kò fẹ́ yé mi tó Malam Yusuf.
1: Naam.
0: Ìṣèjọba a rí ilé ìgbìmọ̀ aṣòfin. A rí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tá a mọ̀ sí state executive council a rí commissioner ẹ sì tún mẹ́nu bà pé ṣé ó yẹ ká máa ṣèjọba èmi nìkan godfatherism ń bọ́ ni èyí ò ti jẹ jáde.
1: Atọ́kùn gbogbo wa la wà ń lò
0: gbogbo wa ni.
1: Èmi sọ boldly nísìnyí pé àwa ṣe ètò òdìgbò kò mẹsẹ̀ yọ tí àjọ inec sì wá bá wa mójútó tí wọ́n sì wá láti national level láti wá mójútó tá a fi fa àwọn ọmọ òye wa kalẹ̀ kìí ṣe pé tí a mọ̀ lójókòó síbì kan tó sọ pé lágbájá là á fún kìí ṣe pé organizing ló sọ pé èmi mo wà bẹ́ẹ̀ lágbájá la gbọ́dọ̀ fún gbogbo àwa tá a jẹ́ gbìmọ̀ lájọ forí kò pé ọya asẹ́ẹ̀tì standard tá a need pé àwọn criteria ní fún àwọn ọmọ òye ẹni tó bá ti kójú òṣùwọ̀n rẹ̀ ọya ẹ̀bọ́n síta ẹ jẹ́ ká wá lọ by four ta la mú ta ló wọlé ẹ ti ń gbọ́ mi kìí ṣe pé ẹnìkan ní wàá sọ pé dẹ́dẹ́ o mo impose lágbájá lè lérí ẹ sì gbọ́dọ̀ ṣe kíni gbogbo ẹ̀yìn mẹ́ fojú rìn náà
0: kí ló bí
1: G15. Kí ló bí G15 atọ́kùn?
0: Mi mọ oníròyìn lèmi.
1: Ẹyin oníròyìn náà lẹ́mọ tọ́pọ̀ jù mẹ́. Kí ló bí G15? Ṣé bí nítorí pé n tí mo bá sọ dandan ni kò sẹ́ni.
0: Ta ni?
1: Àwọn tó wà ń bẹ̀ náà ni.
0: Àwọn wo? Àwọn wo?
1: Àwọn tí ń pàṣẹ náà ni.
0: Àwọn onípàṣẹ.
1: Ta ni ó jẹ́ leader party APC ní Kwara state?
0: Ìmọ̀ tọ̀. Bóyá ẹ fẹ́ máa ṣojú ẹ fẹ́ dákọ̀.
1: Gómìnà ni gbogbo wa lámọ̀ lábẹ́ òfin party pé ẹni tó bá ti jẹ́ executive governor of the state òun ni leader of the party. leader of the party ohun lo singularly pe eni to nfe ni ti o si consult kini awo wa feru eji mu mani kwara la wa fi dide pe ani ijoba amunisin to ijoba anje gaba lera wa le o ti to nipile kwara
0: ah malam yusuf fun so tabi bawo ko ba soro won pe oro oselu le so pe owo yin o ti iteku da gege bi egbe oselu le fi so gbogbo nkan te so pe ta ba wo gan na pe yato si pe adeleke ihun gomina ipinle osun to wole labe egbe oselu yin pe nbo ni ti se ijoba ri bele ntase te ma fi so wi pe pe te ba debe o ni je gaba ni se bayi e dakun e ba fesi si eleyi e je nsare fese kan lo si eka polowo oja eyin ara le e ba wa da si o le to ti en gbo lati ikoni ikejeje ni adorun ole owo meje diamond fe nile e lorin e ma yi kuro nbe mo deto
2: hey wait before you buy that multivitamin ask yourself is it giving your child complete nutrition

0: white multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: So, eka bo pada lati eka ipolowo oja wa eto eba wadasi lati ikoni igbonse fe Diamond 88.7 FM to ta kamale le lori ni ipinle Kwara o na le sin gbo Ayode Jayola omo baba tisha oloko mi alejo mi awon na ni organizing secretary egbe oselu accord ni ipinle Kwara Madam Yusuf Funsho Kabi awon ni alejo mi Okay, a cook a little cussy.
3: A show a talk
2: as a cool to go.
3: Yes.
2: Ah, go to the pay a loss a car, Pulu Waja. Won't be a pay. Kidney D. Toffee Jabu pay a don't shallow a cordu. A will pay a party white belly a quarter, let it on your or mo ye. Pay our co pay, FF negotiate, FF reach, do not do any pay. Eja brown fee do not do that mo awon ti eni fi ba won se do not do that pe tori egbe oselu APC oni mo ero Yakub Danadi SYD pe apa ariwa ipinle Kwara na ti mo egbe oselu APC ni right honorable Zakari lati no egbe oselu ADC apa ariwa ipinle Kwara na ni pe ojo bi pa won egbe oselu meji won won si ni omi leyin ese jo egbe oselu yin lo pe ta ba wa gbe awon omo e so pe
3: no nbe so won ori be ko si egbe to ju egbe akodu lo ni pile Kwara gbogbo enu ni mo fi so
2: lona wo
3: ah egbe mi ti mo wa ni mo si mo bi a se leyan si sa ri egbe to wa awon tin so joba lowo yi awon eyan nje ti won nje lowo ni ejo de asiko eje ki a selection eri eni ogba pe egbe kankan o to gbe accord ni pele Kwara
2: ti won ba gbe onimero Yakub Danladi ile ti won gbe right honorable Zakari ile atomo oyoyin e wa so wi pe akoda lapa ariwa ipinle Kwara pe omo oyoyin ni yo jawo olubori
3: o da mi loju tada oda mi loju tada because any town so yin any to ni accident ni any to ti to je pe ko to so sa o tin so sa ni te ba n gbo ilu fe mi loye honorable Adamu Tuwan ni nje be
2: honorable Danladi won je abenugan le igbe ma sofin lowo
3: won ku se
2: right honorable Zakari
3: won ti seri
2: won ti seri to si je pe won la mi laka e wa ni pe omo oye yin tawon ara ilu ogun won pa won ni yo wole igbo
3: e lo wo provide honorable Othman Adamu e lo wo provide dada odu mi ke sai mo loko ni pile Kwara o na ti fi gba kan je omo legbe ma so fi pile Kwara na to si se gudugudu meje so ti o ba capable egbe akodu ni mu because ke so ni kan lo wa ani lati kwa ani laye lati Kwara Central yi eyan meji ni
2: won dije
3: be ni lati Kwara North won na eyan meji lo wa lati Kwara South ale nikan
2: che consensus le lo ni abi direct primary
3: consensus la lo nigba ta gbe won ka ta gbe gbogbo won soju osun ba gbe won kan ri osun won la ri pe yes eni to gbagba sun loye leleyi ninu won gbogbo won na si fara mo
2: yen honorable Othman
3: Adamu se fawa
2: ah eja wo bayi Madam Yusuf ntori akoko wa eje nbi yin ta lo mo oye dupo are ninu egbe oselu accord
3: ba se wa lowo bayi o si wa ni court oro to ba si ti wa ni court o ni bi a se le so mo lori afefe
2: e mo di ti mo fi nbi yin egbe oselu yin tele egbara le te ni ki se pe e fe fi se negotiation gomina ademola adeleke ti won gba ticket yin ti won fi dije ti won wole ngba ti won wole tan won je ko di mimo pe egbe oselu akodu o awon o le satileyin fun ninu eto idibo apapo odun 2027 fun ipo are pe are Bola Tinubu oni won se are fun ni won se atileyin fun
3: akopo
2: e farabalẹ e farabalẹ gbo mi e Malam Yusuf e farabalẹ o jejo eni ti o je oluran lowo si igba keji gomina lori eto iroyin si lori eto iroyin si igba keji gomina ni ipele osun abawon soro lori eto yi omo egbe oselu akodu na ni won won ni ko to di pe gomina ademola adeleke wa si egbe oselu akodu pe ki ita lo mo akodu mo wa fe bi yin bayi pe se imo si gbogbo yin ni pe lodun 2027 are Bola Tinubu le fe se atileyin fun
3: ara ko ri be
2: gomina kan tin be ninu egbe oselu yin won pe are ni won se atileyin fun
3: gomina ta so yi won so ki won to digbo ni abi be ko ni ka to selection
2: ngba ti won se election to yi won tun so ngba ti won lo wo ba are koda won tun mu owo eri moyege ti ajo olomini eleto odibo apapo le wa to fun won won mu lo ba are
3: gege bi omo orilede Nigeria ti mo ba lo bi kan ti mo jawo olubori president je baba gbogbo ilu mo le gbe lo pe to baba olorun ti ni kin sa se yori o e ba nsa dua si
2: sugbon gomina ademola adeleke ngba ti won ka oro mo gbo mo gba ngba ti ajo olominira leto odibo apapo le wa ti won kede won pe won jawo olubori won so na oro won pe oro ti won so ko to di pe won seto odibo pe are ni won se atileyin fun pe won yi pada o pe omi isan ko boju weyin o lo ro won pe are Tinubu ninu egbe oselu APC la won se nse atileyin fun o tumo si pe o jo bi pe egbe oselu yin e fi be lowura
3: gbogbo n te so yi ko ri be oda eje bi PDP kini won so ni Kwara State pe awon satileyin fun fun presidential ambition
2: ko ti tere o deti igbo temi leyin
3: o now awon aggressive member ta n pe ni G15 ti won ni awon osise tako APC kule Kwara kede won lawon awon ta ni won lawon n ba lo sari ina se ka mo soro pupo in ti won fe lorilede Nigeria ni pe ka ni one party system which cannot be possible ko le sese era kun tori olohun to ba je pe egbe ewo mo nkan tin se iru bi oludije sipu are wa Dr. Gbenga Asim po se gbe won lo le ejo se ko ni fowo ni pe se bi kankan negotiate lasan ni abi mo wa kankan fi get in vain rara eni to mu mi business ni but in fe di ka soro pupo le leleyun nitori pe o wa ni o wa ni enu pe a n reti esi dajo lowo
2: chei na gba pe egbe oselu yin ko sani to mo ko to di pe sani senator ademola adeleke ti se gomina
3: oda ti o ba si eni to mo egbe oselu wa kilode ti senator ademola adeleke kilode ti o fi lo si APC kilode ti o fi lo si ADC e dahun in ja si pe egbe oselu wa ti exist oda ti ri pare ti won se lọ́gbọ̀n pé tí mo bá lo pláfọ́ọ̀mù yìí tí mo lọ lò ó ààyè ọ̀tẹ̀wọ́ gbà mí ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹgbẹ́ òṣèlú tó wà lórílẹ̀‐èdè nàìjíríà kì í sọ̀rọ̀ ogun mọ́ kí ló dé tí mo fi mú ẹgbẹ́ mi kí mo dákọ̀ because èmi ọ̀mọ ẹgbẹ́ kankan ju ẹgbẹ́ àkọ́dù lọ èmi ọ̀gbà pẹ́jẹ́ kankan sí yẹn exist tó ẹgbẹ́ àkọ́dù lọ.
2: ṣé wàá rò pé honourable Utman yóò wọlé gómìnà ìpínlẹ̀ Kwara.
3: pẹ̀lú ògùn ọlọ́run honourable Utman yóò wọlé.
2: ẹ mọ̀ di tí mo fi ń bí ọkọ̀ pé G15 ariwọn nínú ẹgbẹ́ òṣèlú APC kó tó di pé bóyá àwọ̀ ń wáyé tá a bá wo inú ẹgbẹ́ òṣèlú PDP aráwọn èèyàn jankan-jankan tí wọ́n lè tún darapọ̀ tá a bá tún lọ inú ẹgbẹ́ òṣèlú ADC pé àwọn ẹni ògbóǹtagì nínú ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Kwara pé wọ́n ń bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC náà pé àwọn èèyàn ń bẹ́ẹ̀ pé ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú yín ó jọ bíi pé ẹ̀yin kan lẹ kóra yín jọ tẹ́ ń pera yín lẹ́gbẹ́ àkọ́ọ̀dù nípínlẹ̀ Kwara pé ẹ tiẹ̀ lọ́fíìsì.
3: Atọ́kùn mo lè fi dá yín lójú pé nípínlẹ̀ Kwara lónìí o kò sí ọ́fíìsì tó tó ọ́fíìsì àkọ́ọ̀dù kò sì sí ọ́fíìsì tó bọ́ sí ojú táyé tó ọ́fíìsì àkọ́ọ̀dù.
2: Àwọn ìjọba ìbílẹ̀ 16 ti ń bẹ̀ nípínlẹ̀ Kwara ńkọ.
3: Gbogbo bẹ̀ kò séyìí tá a ní local government offices mẹ́.
2: 192 ward ńkọ.
3: Kò séyìí tá a ní executive ńkọ.
2: Àwọn aráalé wọn kò wọn dáhùn lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ já sí ojú òpólẹ̀ fún wọn 09136556952 kó má ṣe sí ọ̀rọ̀ àlùfàṣà tàbí àyọ̀sítẹ̀ẹ̀tẹ̀ sẹ́nikẹ́ni ẹ kó ìyálẹ̀ táwọn.
4: Abdulrasheed ló ń pè láti ìlọrin.
2: Ọ̀dà agbọ́yìn.
4: Ẹ kú ètò látàárọ̀. Kẹ́rin táwárí gẹ́gẹ́ bí olùdìbò lórílẹ̀‐èdè ni pé ẹgbẹ́ òṣèlú méjì ní Montaba wà. Ẹgbẹ́ tí bá ń ṣèjọba lọ́wọ́ àti gbogbo àwọn yòókù. Ìgbà bẹ̀rẹ̀ sẹ́mi nípa lè jò ni pé yàtọ̀ fún sẹ́nítọ̀ tó wọlé lọ́sùn. Àwọn abo làwọn ẹgbẹ́ wọn ti yán yọrí pé àwọn lè sọ fún wọn. Bóyá a lè sòdí wọn pé àwọn náà ọjọ́ iwájú wà fún wọn. Ẹ kú ètò.
2: Ẹ ṣeun. Ẹ gbọ́ béèrè wọn.
3: Bẹ́ẹ̀ni ní Ọ̀yọ́ State ẹni tó jẹ́ current national secretary wa ní ẹgbẹ́ Accord ó ti wọlé nínú ẹgbẹ́ àkọ́dù ti wọlé àṣẹ sẹ́nítọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́.
2: Ọ̀rẹ́ lójú òpó WhatsApp wa Ọlátúnjì Káyọ̀dé Ọ̀kíwà wọ́n ní àwọn fẹ́ bi yín pé bó lẹ ṣe rò bíi pé ọmọ oyè ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù yóò jáwé olúborí ní ìpínlẹ̀ Kwara nínú ètò ìdìbò gómìnà ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC APC táwọn náà gbé ọmọ oyè wọn lọ sí apá àríwá ìpínlẹ̀ Kwara ó jọ bíi pé ti dáhùn lórí èyí o wọn nítorí pé ìbò yóò fẹ́ pín lágbègbè àríwá ìpínlẹ̀ Kwara nu.
3: Atọ́kùn èmi fi ń dá yín lójú pẹ̀lú ògùn ọlọ́run àti àtìlẹyìn gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ẹgbẹ́ àkọlù ọjà òye olúborí.
2: Ọ̀dà ẹni Mrs. Lawa Taiwo láti Ìlọrin wọ́n ní kí ni ìṣòro àlejò wa pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àkọ́ọ̀dù wọ́n ní kí wọ́n sọ fún wa ohun tí ẹgbẹ́ òṣèlú wọ́n ní fún àwọn ọmọ ìpínlẹ̀ Kwara kí wọ́n fi kankan gbàgbé ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní wọn rò bíi pé ẹgbẹ́ òṣèlú míì tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara ju PDP tẹ mọ́ APC lọ báwọn ṣe fẹ̀yìn ṣọwọ́ sí wa nu. Ẹ yẹ tó wo ẹnì tí ń bẹ lójú òpó. Hello.
5: Hello. Ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun.
5: Orúkọ mi Alhaji Yusuf Black Party.
2: Ẹ tẹ̀ wájú.
5: Mo kí Alhaji Yusuf Nsọ olórúkọ mi. Ṣé rí ẹgbẹ́ Accord ẹgbẹ́ dáadáa ni Kwara. Kọ́dà ẹni fẹ́ gbé kalẹ̀ honourable Usman èèyàn dáadáa ni táwa mọ̀. Èmi sì mọ̀ wípé ní ẹgbẹ́ àkọ́dù àwọn náà tẹ̀síwájú kán múra ẹgbẹ́ APC yóò lọ ní Kwara PDP ọgbàjọba pẹ̀lú ògùn ọlọ́run àwọn APC.
2: Ẹ ṣeun. Adúpẹ́. Right, okay. Ẹni ní Malam Abdulgafa olóòkèrè láti aṣíwájú láti Ìbàdàn òkè lélẹ̀. Wọ́n ní lẹ́yìn gómìnà Abdulrahman Abdulrasaq. Ó dà bẹ́ẹ̀ bá fẹ́ polówó ku ma ko ipolowo bo n se pe ki ma fogbon ma polongo fe nikan bi ara woli obirin ayodele lati airport won ki wa won ni idasi ti won won ni accord party won ni won je tutun won ni a le ri won ninu eto idibo odun 2027 ani ka won eyan ki won ni afojusun eseun adupe ja to we ni tori akoko wa hello
6: hello apo ko ta tun lati Nigeria
2: oda e te wajo
6: o gbe akodi o gbe da da ni eyan si duro pe ni ko le wole ololo men bi wole and ando amalo na ama ko de be won te ti wa gbe ko si mura o si lati so pe ri ko mo kwara lo won gbadura
2: eso adupe fun o da se teyin oloye fadipe abolarin lati eleko won ki wa won ni loju ta won won ni oro idibo ko ni nkan se pelu egbe oselu mo ani kadibo fun oludije to yaranti ni ani tayo egbe oselu ani ajebe awon araalu yo tubo ma wo shuku ninu ise ohun ose ibi opagba fewo mekeni ani Nigeria ani lo adari ti odurore ka gbagbe oro egbe oselu oloye fadipe abolarin ni won fi eyin sowo
4: hello hello karo
2: eso
4: oruko mi ni patek lati direwu
2: e te waju
4: mo ki alejo wa lo ni dala ka yin ru e da kun ibere te mi ka fe bere ni owo won ni wipe ni jeje bi egbe akodu se wa bayi nje ta ba ri egbe mi tawon na loko tawon ninu kan nu wa won wa dara ko ma yin nje le ri list candidate yin fun wa ninu ni tori pe egbo announcement daju o ile egbe kan lai pe yi nje ba wa dodo yin won ti fe I tin gbo yi pe won fe mu yeje bi platform ni te boya ta ba ti lu ti nbe yen o awon bo wa nje ba wa dodo yin je mi te fi pa kale ni governor nje gbe governor fun wa okan nu de elekeji ni bagun te mi ti jade ni bo ni work fun e work betin yin wa nbe so olorun ni da mi pe to
2: eya ba office ni gbono nkan tori akoko wa o ti ko wa papa mara
3: now ni bi o se mi ko si gbe sohun gbe wa ni e ti gbadun
2: agboye
3: so lopin igba ti eni to ba ti duondo pe won tele manifesto wa megbe omo oye ti wa a ni fi ile o
2: oja eso mo dupe lowo malam yusuf funsho kabi ti won je organizing secretary egbe oselu akodu ti a pe yin te si je wa lori eto loni a ma ri yin ba lase olohun oba mo mo pe keto odibo on to waye eyin ati alaga egbe oselu yin o sese ki e to wa sori eto yi

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Àṣeyọrí àtẹ̀yìnwá nífẹ̀ẹ́mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwòní tó ń kájú ìfọkàntọ́ àwọn ní gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ńbó kìgú dùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara. Ẹyírí ẹ̀wò ń letò tí ó ti máa pabì yàbìdún kókókòkòkò kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abraza ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀ lẹ́ẹ̀kejì ńlá balaṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí àtọ́kù ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó. Ètò yóò máa wáyé ní
2: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sí aago méjìlá wákàtí kan gbáko.
1: Níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé Alhaji Omobabola Olojoku. Ẹ yírí ẹ̀ wò.

0: Oh, kábíyèsí ọlọ́ọ̀bà mi lẹ́dùnmarè.
1: Ọba àkọ́kọ́.
0: Ọba bẹbẹbẹ tí mo bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì máa bẹ nígbà tí bẹbẹ bá kọ̀ tí ọba bẹ mọ́.
1: Kábíyèsí ẹlẹ́dùnmarè.
0: Ọba mi aláràbí ọ̀wàwà tí mo wà nígbà tí wàwà bá wà. Tọ́já sípò náà ni ó mọ̀ wà nígbà tí wàwà bá kọ̀ tí ọba wà mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọba lè wí lè ṣe wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run belédùmarè ni. Ọba elédùn àtọ́pa èmi àti wọn lánàá nínú ọláńlẹ̀ tó wù ló jíṣáyé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Torí bá a ti ń sọ̀rọ̀ láàárọ̀ yìí, àwọn kan ń bẹ wọn ti gbé wọn gbèbí ìṣù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àwọn kan ń bẹ jíjí táwọn jí lónìí kò tó ná jí sí o.
1: Láhù wá ti bá.
0: Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn kan ń bẹ ọwọ́ lọ́wọ́ ni wọ́n wà. Ogunlọ́gbọ̀n èèyàn ń bẹ nílé ìwòsàn. Pàápàá jùlọ àwọn tó ń tẹ́jú aláàárẹ̀. Tèmi tí yóò rí bẹ́ẹ̀ ṣe rí pọ̀rọ̀ wá tọ́pẹ́.
1: Ọlọ́run ò ṣe.
0: Tó bá jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run belédùn a lè wí lè ṣe. Ìwọ náà lọba tá a mọ̀ képe o. Àwa ní orí ọ̀fẹ́ ají lónìí. Ọba elédùmarè jẹ́ á jí ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ láyé o.
1: Àmẹ́.
0: Bàbá tí wàá ń bẹ mọ́ jẹ́ abẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o.
1: Àmẹ́ kan fà á
0: kún. Pẹ̀lú ẹ̀mí kó àtà láfíà ara ni o. Bó ti lù kẹ́mi ẹ̀dá ogun tó tí ọba fà láfíà kún.
1: Kábíyèsí.
0: Lásán ni. Mo kì í mo kì í. Ẹ̀kọ́ àmójúbà lórí ètò tá a pè ní. Ẹyin rẹ̀ wò láàárọ̀ yìí. Diamond FM láwọ etí 8.7 FM ẹ lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ a lórí Facebook. Ǹjẹ́ n kí aláṣẹ apàṣẹ olùdásílẹ̀ ìkànnì ibi tá a wà yìí tóbi dórí igi wa iléeṣẹ́ yìí àti gbogbo lọ́gàá lọ́gàá tán di ẹ̀ka lọ́lọ́kan ìjọ̀kan mi. Ayọ̀ A1 bàbá tíjà ló di yàrá agbára mú Bọ́lá Olójòkú ló kọ tèmi. Àlàó ìkan yín nìyí o, ọmọ ní kò yí ẹ̀sán. Èmi lọmọ síbẹ̀ ọmọ lóye ọmọ ṣarí kò mọ́ ṣoògùn. Torí pé ògùn lọ́lọ́jọ́ kan àpẹjù rẹ̀ lọ́lọ́jọ́ gbogbo. Àjẹdẹ ni mi ti felegede soge pèdèpèdè lóní kọ́ máa kéde ọmọ dèdè rú. Bọ́lá ọmọ olójòkú tí ò forọgbọ́n tí ìrọ́gbọ́n kọ́. Tẹnukọ́ tètè gbọ̀ngbọ̀ kọ́ ẹjẹ́ ayiri ẹ̀sọ́ tún. Ẹjẹ́ ayiri ẹ̀sọ́ yìí tó ta bá fọmọ ọwọ́ mọ.
1: Ṣèbáwò náà kan
0: kọ́. Ara dẹ́kun bí ọ̀bá jọjú.
1: Ẹkẹ́ sológì ní pé kó dá tiẹ̀ káwòrán.
0: Ẹkú kàlẹ́ bíi tẹ́ ẹ fẹ́ máa tẹ́tí sí èrú ta pè ní.
1: Ẹyiri ẹ̀ wò.

0: Ohun tí ló kọ níta nígbà tó sọ̀rọ̀.
1: Ọlọ́run ti bí ètò jẹ́.
0: Àmì.
1: Bí a sọ pé tó aláṣọ kéde wà wọ̀n gángan
0: sọ. Ókè ó yá o.
1: Àdéjì wa jẹ́ tiwa púpọ̀. Aráàlú là wá, àmọ́jọba Abdulrahmanu Abdulrazaqi, wàrà Fanaru Makana Adiya. Ẹ̀wọ̀n ìjọba ọ̀dọ́ níjọba Abdulrahmanu Abdulrazaqi, gbogbo tíjọba Abdulrahmanu Abdulrazaqi ti, Ọlọ́run ní ká Kwara padà sẹ́yìn mọ́.
2: Àmì o.
0: Gẹ́gẹ́ bí ìwòye tiwọn náà, òun náà làwọn náà fi sọ̀rọ̀ yìí. Ta ní ń bẹ níbẹ̀ lápàbẹ̀? Hello.
3: Ẹ
0: káàárọ̀ ṣeun, kí ló kọ́ yín, mo lẹ̀ tí ń pè? Kí ló kọ́ yín?
3: Bukola.
0: Ọ̀ya Bukola ń bọ̀ yín.
3: Nǹkan tí àbá yìí ń sọ, nǹkan tí ọ̀dà ni.
0: Ẹ ṣá o.
3: Káwa ní sọ́lógún Kúsàbá tó bá kò ní yòtò, kò ní ìkà kò ní márùn-ún. Mẹ́wàá mi wọ́n.
0: Ẹ sọ ìwòye tí, ẹ sọ ìwòye tí, tí wọ́n náà sọ.
3: Ẹ ti pé ìjọba APC ti fúnra ní Kwara, ká máa lọ
0: owó
3: tó gbé ẹ.
0: Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ìwòye tí, ẹ ṣeun. Òun kálukú ló ní ẹ̀tọ́ sí èròǹgbà àti ọkàn tiẹ̀. Òun náà ni lórí ètò tí a pè ní ẹyí rẹ̀ wò. Òun náà la ṣe ń yí rẹ̀ wò. Ètò òṣèlú ó ti bẹ́ẹ̀lẹ̀ báyìí, ya bẹ́ẹ̀lẹ̀ béèrè. N tí a fi ṣe àkọ̀rí ètò láàárọ̀ yìí, pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta tí àwọn olóṣèlú kọ̀ọ̀kan tí wọ́n máa wá láti wá sọ fún wa kí nìkan tán fẹ́ ṣe, ọ̀nà òun náà fẹ́ gbé gbà. Ṣùgbọ́n eléyìí tí ọjà wa lógún jù tá à ń pàrọ̀ wà. Òun ni báwo ni ètò ìdìbò, ètò ìpologo ìdìbò tí ó fi lọ ní ìrọwọ́ rọsẹ̀ tí ò fi ní mú làásìgbò níjà gan bọ́ọ̀bọ́ pa bọ̀bọ̀ lẹ́sẹ̀. Alhaji Abdulga ní Aláwo ibi tí a dìde lórí ètò ìmọ́náwó láàrin ìṣẹ́jú Bélénjá tẹ fẹ́ fún àwọn ará torí kọ́mírèdì wa wọlé.
2: Lórí ti àbá wa lò ní
0: pàápàá tó
2: pé kí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí a fẹ́ kí wàhálà ó wà nínú ìdìbò rárárárá. Gbogbo ẹni tá a bá lè ní lọ́kàn, ẹ jẹ́ ká ṣe agbára láti ṣe ìtọ́lọ́run níbẹ̀ kó má jẹ́ pé ẹnìkan wọ́n á ń da ẹnìkan láàmú ká dìbò ya ká sì
0: lè wà. Ẹ ṣeun. Ẹ wà.
4: Tọ́ oníyànṣe ọlọ́kà ṣẹyìn tẹ bá wa jẹ́ náà, ẹ ṣeun. Ẹ kú ìfẹ́ tí ìjà mẹ́jọ tá ọmọ pàdé ọwà tómi ọmọ Alábí náà ló ń dágbére fún yín pé ó dàbọ̀.
0: Tọ́ lóde ètò fún tòní ọmọ bàbá tíṣà àyàn kan mọ̀ lọ ìran kan mọ̀ dé ni báwa ti ń dìde làwọn kan náà tó mọ̀ jókòó. Ẹlẹ́ni ò ní gbà ọmọ aráyè ò ní ṣe tánàdí. Ẹ jẹ́ ń dágbére fún tòní báyìí wípé

ọ̀gálà kọ́kọ́ níbi kágbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tun ohun èlò ilé tó nù sólà àti àwọn electronic gadgets. JTech Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tun ohun èlò ilé tó nù sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì da iná ọ̀hún nígbà tí a bá kàn sí wọn pẹ́ ní tẹ́ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tan ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.

0: àwọn èèyàn sì ń kó wa mú ifá rẹ̀ $1.1 million paneli márùn-ún bátìrì méjì inverter 3000 watts ẹyọkan pẹ̀lú freezer pẹ̀lú àwọn nǹkan materials tó bá setup yẹn wá tí ìwọ bá ti tó bá mọ̀ pé o lágbára rẹ̀ lẹ́ẹ̀kan náà wá kó wá bá a dò pọ̀ pẹ̀lú freezer yóò bá wa ẹ sì mọ gbádùn rẹ ṣé ọlọ́jà kékeré ní ẹni àbí àbí onítàjà ńlá o lè kọ sí wa ní iléeṣẹ́ wa ní àdójúkọ mtn office ní taiwo òkè àbí kó wá sí àdójúkọ owó ní boys ní ẹgbẹ́ eco bank and then fáwọn tó fẹ́ ṣe san díẹ̀díẹ̀ ní orí ọ̀rọ̀ solar freezer yẹn náà o lè wá kó wá bá a dò pọ̀ kọ́ ló báyìí ládọ̀ ọlọ́run
1: ẹ lè jọ sọ àsọyé pọ̀
2: tó bá lọ ti gbọ́ yẹn tẹ́ fi lè jọ sọ àsọyé pọ̀ ní láǹfààní láti gba ìpè lórí
1: ọjọ́ tí ń rebi ànájáde
2: jàdàgbèrè ká máa lọ
1: lórí pé
2: ọjọ́ yẹn
1: ọtún síbẹ̀ aláníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a tún fayọ̀ jẹ́ náà a kú àìbínú bọ́lá ọ̀làwùyí lórúkọ tèmi ẹ̀ṣọ́ ajílétè níbi tá a ti jẹ kàkà tó mú kọyàn bọ̀ ó dìgbà kan náà
2: ẹ sọ bàbá àbejì yín nìyí ìwò ọmọ ládẹjọ
1: sẹkẹrẹ
2: wàn ọmọ ológbòmọṣọ ajínlété bákan náà tó ọjọ mẹjọ láti máa pàdé lórí ètò láṣẹ tẹdùmarè sí ya
1: cash next week.

ìná ilé tó nu sólà àti àwọn electronic gadgets. JSTEC Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tọ ohun èlò ilé tó nu sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì da iná ọ̀hún nígbà tí a bá kàn sí wọn pé ń tẹ́ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó onílé ẹ̀kọ́ náà tàbí kí ẹ máa sọ díẹ̀ díẹ̀. JSTEC Office tí wọ́n ti ń tọ ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JSTEC tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́ ti
0: Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.

0: Ekasan, e ṣeun ti ada pọ mo wa ninu iroyin ekunre fun ti osan toni. Woyin ni awon koko ni iroyin ekunre fun tosan oni. Awon omo ile Nigeria busekun ti awon ebi na si busekun lasiko ti won fi eru fun eru erupe fun erupe gbajugbaja onsere ni ogogo iyen ni ilu abinibi re tin se ilu ilaro. Kwan so ti ko de bi pe ko ye ki won fi ajo NRS ati oga agba budget office si inu awon iko olupolongo ibo egbe oselu APC. Egbe oselu APC ni ipinle Osun ti n pe tako lasigbo ti o sese ko sele lasiko ti n pe tako lasigbo tutun lori ore ijoba ibile nipinle Osun. Eniyan meje jade laye nigba ti awon meje miran farapa lasiko isele ijamba oko kan nipinle Niger ni oju ona Niger. Leka ti ile okere gege bi orilede Iran ti sese ikilo tako awon igbese kan. Eka san se n te darapo mo wa ninu iroyin ekunre lati ile ise iwadaa Monday ti 8.7 FM Ilorin iroyin ohun lekunre n bo leyin idanaduro ranpe.
1: Kíkọ̀ rẹ ní opportunity buy. Ma ex inu japa ni.
2: O le ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́, àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìbọyín láti ìkànnì Diamond 88.7
4: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé iṣẹ́
4: Diamond FM.

Faith Okonkwo, ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ikọ̀ olùpolongo ìbò fún Atiku Abubakar lásìkò ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ó ti jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà Atiku Abubakar ni láti mú kí àdínkù kó dé bá ọ̀rọ̀ owó epo rọ̀bì. Gẹ́gẹ́ bí o ṣe ń kéde, àwọn èròǹgbà Atiku Abubakar ìyẹn bí o bá láǹfààní láti dépò ààrẹ lọ́dún 2027. Èyí ni ó sọ lẹ́yìn ìgbà tí o sọ̀rọ̀ tako ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Okonkwo jẹ́ kó di mímọ̀. Ó ní ìgbésẹ̀ eléyìí tí ó lè mú kí ohun gbogbo kí ó túbọ̀ rọrùn lórílẹ̀-èdè Nàìjíríà, òun ni mímú àdínkù bá ọ̀rọ̀ epo rọ̀bì. Gẹ́gẹ́ bí ó ti ṣe tẹnubọ̀ àwọn ohun tí ó tún lè mú kí orílẹ̀-èdè yìí kí ó túbọ̀ kásẹ̀ jarí lórí àwọn epo rírú ọkàn ọ̀wọ́n gógó, eléyìí tí ó ń ṣẹlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan, eléyìí tí Ìkànnì Diamond FM ti akásílẹ̀. Okonkwo jẹ́ kó di mímọ̀ wípé Atiku ìgbésẹ̀ rẹ̀ òun ni láti lórí ohun tí ó pè ní fuel affordability plan, ìyẹn ni wípé ọ̀nà tí ọ̀rọ̀ epo tí yóò fi wà ní àrọ́wọ́tó àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ó wá jẹ́ kó di mímọ̀, ó ní àwọn ìgbésẹ̀ wọ̀nyí àti àwọn ohun mìíràn eléyìí tí ó kéde lásìkò tó ń fọwọ́ rọ̀ léde, òun ni àlàkalẹ̀ ètò eléyìí tí àwọn nínílẹ̀, ìyẹn bí Atiku Abubakar bá láǹfààní láti dépò ààrẹ lọ́dún 2027.

Rabiu Kwakwanso, ẹni tí ó jẹ́ olùdíje fún ipò igbákejì ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC, ó ti tako fífi àwọn òṣìṣẹ́ ìjọba méjì kan sínú ẹgbẹ́ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò ọdún 2027. Àwọn méjì ọ̀jọ̀gbọ́n ni Zack Adedeji, ẹni tí ó jẹ́ olórí Nigerian Revenue Service NRS, àti Taminu Yakubu tí ó jẹ́ olórí Budget Office. Rakwanko sọ pé fífi àwọn òṣìṣẹ́ ìjọba méjèèjì yìí sí inú ikọ̀lù polongo ìbò ẹgbẹ́ òṣèlú yìí lè mú kí àwọn ènìyàn náà má le gbẹ́kẹ̀lé àwọn ọ́fíìsì eléyìí tí àwọn méjèèjì tí wọ́n ń bójútó. Ó tún bẹ Abdulaziz Yari, tí ó jẹ́ olórí ẹgbẹ́ ìpolongo ẹgbẹ́ òṣèlú APC, pé kó tún ronú nípa àwọn ìgbésẹ̀ wọ̀nyí. Gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀rí náà sọ wípé ètò ìdìbò ọdún 2027 yẹ kí ó jẹ́ nípa bí a ṣe máa yanjú àwọn ìṣòro tórílẹ̀-èdè Nàìjíríà ń kojú. Ó mẹ́nuba àìsí ètò ààbò, àìrí iṣẹ́ ṣe, ó sì mẹ́nuba òṣì àti àwọn mìíràn tó mú kí ohun gbogbo kí ó nira lórílẹ̀-èdè Nàìjíríà. Ó bẹ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà wípé kí wọ́n béèrè fún ìjọba tí àwọn ènìyàn lè gbẹ́kẹ̀lé, tí yóò sì máa bójútó ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìdìbò náà yẹ kí ó jẹ́ yíyan láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó ń jìyà àti àwọn tí wọ́n ń gbádùn ètò ìjọba wa yìí. Ó ní àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó ṣe wípé wọ́n ti mọ ohun tí àwọn ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń kojú, òun ni ó yẹ kí wọ́n wà nínú ètò ìṣèjọba eléyìí tí yóò wáyé lọ́dún 2027. Ó ní torí pé nípa bẹ́ẹ̀ yóò mú àdínkù bá ìlara tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń kojú lọ́wọ́lọ́wọ́.

ìgbìmọ̀ aṣòfin ilé wa tẹ́lẹ̀ rí Ali Ndume ó ti bẹ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wípé kí wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ribiribi eléyìí tí ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu tí ó ń ṣe dípò kí wọ́n máa gbájúmọ́ ọ̀rọ̀ nípa ìwé ẹ̀rí ìkẹ́kọ̀ọ́ jáde rẹ̀ ṣáájú ètò ìdìbò 2027. Ndume jẹ́ kó di mímọ̀ Ndume sọ wípé àríyànjiyàn tuntun tó wà lórí ẹ̀rí ilé ẹ̀kọ́ Tinubu ó ń fa àwọn ènìyàn kúrò nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ipe bí àwọn èèyàn ṣe ń gbájúmọ́ àwọn ìwé ẹ̀rí nípa ilé ẹ̀kọ́ ààrẹ Bola Tinubu kò jẹ́ kí wọ́n lè gbájúmọ́ àwọn ohun tí ó ṣe pàtàkì lẹ́ka ètò ìṣèjọba rẹ̀ ó mẹ́nu ba ọ̀rọ̀ ajé àìsí ètò ààbò àti bí wọ́n ṣe ń ṣe àkóso orílẹ̀-èdè yìí ẹni tí ó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ipe ó ti ìyàtọ̀ ti débo orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí ó gbòòrò sí ìyẹn lẹ́yìn ìgbà tí ààrẹ Bola Ahmed Tinubu de ipò ó jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ ní èròǹgbà láti mú kí ohun gbogbo kí ó túbọ̀ rọ̀ ṣọ̀mù dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ rẹ̀ yìí ló wáyé lẹ́yìn àwọn ìbéèrè tuntun nípa fọ́ọ̀mù kan eléyìí tí wọ́n pè ní EC9 eléyìí tí wọ́n pè ní fọ́ọ̀mù EC9 ti ààrẹ Bola Ahmed Tinubu fọ́ọ̀mù náà kò ní wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí ni ó ti jẹyọ nípa àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama eléyìí tí ààrẹ Bola Ahmed Tinubu ti wọn lọ eléyìí tó mú kí ó ní pé dípò kí àwọn èèyàn fi ẹ̀tẹ́ sílẹ̀ kọ́ máa pàlàpàlàpà ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ bójú wo kí ni àwọn iṣẹ́ ribiribi eléyìí tí ẹni tí à ń sọ̀rọ̀ nípa ìwé ẹ̀rí rẹ̀ yìí tí ó ti ń gbéṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà.

tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Tajudeen Lawal ti ń ṣe kìlọ̀ tako lásìgbò mìíràn tí ó ṣeṣe kó wáyé lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Oúnjẹ kò di mímọ̀ lẹ́yìn ìgbà tí èyí ni ọ̀rọ̀ tó tún jẹyọ lẹ́yìn ètò ìdìbò ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtìjáde tí ó gba ti ọwọ́ ẹni tí ó jẹ́ alūkkóró lẹ́ka ètò ìròyìn fún ẹgbẹ́ òṣèlú náà ìyẹn Kọ́lá Ọlábísí jáde. Níbẹ̀ ni Lawal ni ó ti rọ Gómìnà Adémọlá Adeleke láti má ṣe lo ètò ààbò gẹ́gẹ́ bí àwáwí láti fi dá láti tún fi dá làásìgbò mìíràn sílẹ̀. Ó wá rọ Gómìnà láti má ṣe dá sí ọ̀rọ̀ ojúṣe àwọn ìjọba ìbílẹ̀ nígbà tó ń tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní àwọn ọ̀rọ̀ mìíràn eléyìí tí ó ń jẹyọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ yìí ó tún lè mú kí làásìgbò mìíràn kí ó tún re wa. Níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ láti ríbi pé wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tí yóò paná èyíkéyìí làásìgbò tí yóò bá fẹ́ wáyé ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun.

ẹgbẹ́ kan tá mọ̀ sí Kwara Central Youth Network ni wọ́n ti kéde àtìlẹyìn wọn sí Gómìnà Abdulrahman Abdulrazak láti ṣojú apá àárín gbogbo ìpínlẹ̀ Kwara ní ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa lọ́dún 2027. Àtìjáde látọwọ́ alága wọn Nasiru Abdullahi níbẹ̀ ni ẹgbẹ́ yìí ti jẹ́ kó di mímọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ribiribi òun ni Gómìnà Abdulrazak ti gbéṣe ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Ẹgbẹ́ yìí ni wọ́n jẹ́ kó di mímọ̀ yìí pé ìṣèjọba Gómìnà Abdulrazak ó ti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Kwara. Lára àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n mẹ́nu bọ̀ ọ̀hún ni wọ́n ní ó wáyé ní gbogbo tìbútọ̀rọ̀ ìpínlẹ̀ yìí. Lára rẹ̀ ni wọ́n ti kéde orí afárá àtúnṣe ọ̀nà innovation hub film village àti àwọn àkànṣe iṣẹ́ mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ yìí wá jẹ́ kó di mímọ̀ wípé Gómìnà Abdulrazak ní àtìlẹyìn tí ó tóbi gidi láti ọ̀dọ̀ àwọn agbègbè lọ́lọ́run ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe ìlérí láti rí pé àwọn ènìyàn ṣe àtìlẹyìn fún olùdíje sípò ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC.

ènìyàn méje pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn méje mìíràn tí wọ́n fi ara gbọgbẹ́ lásìkò tí ọkọ̀ Mazda kan tí olóforí sọ ọkọ̀ Toyota Sienna kan ìyẹn ní ojú ọ̀nà Bídà Kútúgú Mọ́kúá nípínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ lówùúrọ̀ ọjọ́ Àìkú ìyẹn ní àárín ìlú Lanlé sí Ṣàbá ìyẹn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọkọ̀ ọ̀hún ṣe kó àwọn ènìyàn méjìdínní ogún eléyìí tí ó kojú ìjàmbá ọkọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àjọ tó rí sí ètò ààbò ojú pópó ṣe jẹ́ kó dímọ̀ pé ènìyàn méje ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó ọ̀hún nígbà tí àwọn méje mìíràn tí wọ́n fi ara pa lónìrànràn gẹ́gẹ́ bí àjọ tó rí sí ètò ààbò ojú pópó ní ìpínlẹ̀ Niger lábẹ́ adarí wọn ìyẹn Commander Aishat Sadu ṣe jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìròyìn ẹ̀kọ́ ilẹ̀ tí ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ wàdà Monday to 8.7 FM ìlọrin ìròyìn ìlẹ́kàtílẹ̀ òkèèrè àti tẹ̀rẹ́ ìdárayá alámọ̀mọ́wáṣẹ́ tí gbọ́yìn lẹ́yìn ìdánudúró ráńpẹ́.

0: tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí èrò aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa.
1: Kò tẹ́ kán máa jí lọ jẹ́.
0: Ayí jẹ́ máa jí lọ.
2: Rò ó wò dáadáa o, ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni, owó orí tóun sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Now playing

Ẹ̀rẹ̀yìn lẹ́kàárẹ̀ ìdárayá agbábọ́ọ̀lù Super Eagles Terrell Murphy ti lọ sí ẹgbẹ́ Hamburg ní Germany láti ẹgbẹ́ OGC. Nice iyẹn ti le faranse o da po mo egbe Hamburg gẹgẹ bi Murphy eni odun 37 years na se ma wo aso to ni number 9 ninu egbe tutun ti o sese dara po mo ki a to ma danu duro e tun te ti gba awon koko to wa ninu ire na lekan se Aya Ogogo ati awon ile Nigeria ni won bu sekun lasiko ti won fi eru fun eru erupe fun erupe ologbe na ni le ni ilu Abinibi re tin se Ilaro Ipinle Ogun Kwakwanso so wipe ko ye ki olori ile ise NRS ati Budget Office ki won wa lara awon ti won o je olupolongo ibo fun egbe oselu APC Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun tún ti ń ṣèkìlọ̀ lórí làásìgbò mìíràn lórí ẹ̀rọ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà. Ènìyàn méjì jáde láyé nígbà tí àwọn méje mìíràn fara gbọgbẹ́ lásìkò ìjàmbá ọkọ̀ kan nípínlẹ̀ Niger. Lẹ́ka ti ilẹ̀ òkèèrè ilẹ̀ Iran kìlọ̀ fún àwọn ọkọ̀ ojú omi orí lórí Hormuz bí ilẹ̀ Amẹ́ríkà ṣe ń fi ìjìyà tuntun tí wọ́n fi lé orí ilẹ̀ Iran. Lẹ́kàárẹ̀ ìdárayá agbábọ́ọ̀lù Super Eagles Terrell Murphy ti darapọ̀ mọ́ Hamburg báyìí. Ǹjẹ́ o mọ̀ pé láyàjọ́ ọdún 1937 ni àbí Moshood Abiola nílùú Abẹ́òkúta. Ìròyìn ẹ̀ kò rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ ọjọ́ báyìí lọ akọ̀tún rẹ̀ tó dé. Àyíbá àmọ́ ilé ní èké ìròyìn tẹ́fi tó àwọn ìyàrá ìròyìn lè ṣẹ̀wà létí. Ẹ lè pe ìyàrá ìròyìn wa sórí 0916-0627-526. Adéwálé Adéyẹmí ló ṣàkójọpọ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajibade ló ti lóka lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa. Ìkànnì tó ta wọn yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin, Your Shining Supreme, Odigba.

0: ìlọrin àfọ̀njá o. Alẹ́ mọ gbáradì sẹ́ fún Empire City Festival tí ń bọ̀ lọ́nà fa. Èyí ń gbàgede àṣà àti bá a ṣe ń jayé nínú ìlọrin tí ilé iṣẹ́ àníyàn káyé Jomav Homes and Properties ti ń tà wọ́n ilẹ̀ oníwèé pípé ní sí kíní mọ̀nímọ̀ ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fa. Ẹ wo Naisha Lapo méjì ń bọ̀ wá kanrin bẹ́ẹ̀ sì ni Sága Adeolu, Modola, MC Any Drums, mọ wà lórí ìtàgé Brand Ambassador wa Gabriel Afolayan àti gbogbo àwọn influencers tẹ̀yàn láyò ń bọ̀ lọ́jọ́ náà. A ó ṣe ìfàwòrán hàn oríṣiríṣi eré àti ìfilẹ̀ hàn. Wò ó tọ́ ọba ní talent tó dáa, ó lè jẹ́ 1,000,000 naira lọ́jọ́ kan náà. Ọ̀fẹ́ ni ìkópa àti ìwọlé fún gbogbo ènìyàn sí Empire City Festival tí yóò wáyé lọ́jọ́ Sátidé, September 5, 2026, lágọ̀ 12 ọ̀sán ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Tètè forúkọ rẹ lẹ o, ẹgbọ́. Fún ìbéèrè, ìkópa àti ṣíṣàgbátẹrù, ẹ pé 0816-443-8755 tàbí 0808-473-2369. Empire City Festival, September 5, 12 o'clock ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Mo jọ fi pàtó fún ọ.
1: Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀, ẹ mọ̀ 36 Diamond FM 88.7 ní Ìlọrin.

ẹ kúrò lẹ́ ìròyìn ní sókè láti ìkànnì ìdámọ́rí ti 0.7 FM nílùú ti ìlọrin. Ìjọba ìpínlẹ̀ Ogun ti fi ẹ̀dùn ohun ìbànújẹ́ ọkàn lórí ìpapòdà ògbàjúgbájá òṣèré orí ìtàgé ni Alhaji Taiwo Azan tọ́pọ̀ yẹn mọ̀ sí Ògúngbò Ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínmadé tí ń ṣe olùgbaninímọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ń lọ. Òun ló sọ pé ṣé ni ìjọba wọ́n mọ̀ káwọ́gbéra àti wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bomi lójú pẹ̀lú ìbànújẹ́ ọkàn nínú àpilẹ̀kọ kan tí wọ́n fi léde lónìí ọjọ́ ajé nílùú Abẹ́òkúta. Mínísítà fọ̀rọ̀ tó ń lọ ohun ìlanilọ́yẹ̀ àpapọ̀ ilé wa Mohammed Idris Omar ti jáwé akíwọ́wọ́ o fún àwọn tó ń pè pé kí wọ́n dá ẹ̀kúnpá orí epo pẹtiró padà. Ó ní ìdápadà rẹ̀ sí ti ayé ìgbà kan ni yóò mọ̀ ṣàkóbá tó pọ̀ fún ìpawọlé ilẹ̀ Nàìjíríà. Ó ní ṣe ni kò ní jẹ́ káwọn olùdókòwò kò ní ìgbẹ́kẹ̀lé èyí tí ó sì kó àárẹ̀ ọkàn bá wọn. Bákan náà ló ní ṣe ni yóò tún mú ìfàsẹ́yìn dé bá àwọn àǹfààní tá a ti ń jẹ lórí àtúntò ọrọ̀ ajé tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n gbé wá. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa Tunji Disu ló ṣàlàyé pé àjọ ọlọ́pàá ni àwọn ti farajìn o láti ṣe ojúṣe àwọn tó fi gbé láwọn lọ́wọ́ nípa dídáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú. Disu ló sọ̀rọ̀ lónìí ọjọ́ ajé nílùú Àbújá nígbà tí wọ́n yẹn bí ológun fún ìsìrántí ìyẹn ìbọn láfúnni fáwọn tó jẹ́ ìkàn ọlọ́pàá mẹ́wàá kan tí wọ́n wà nínú ikọ̀ ti SIS eléyìí tí wọ́n ní wọ́n ṣe àkọlù sí wọn látọ̀dọ̀ àwọn afurasí jàǹdùkú àgbébọn báńdíìtì ní Kẹbi. Wọ́n ní àwọn ìkàn ọlọ́pàá náà ni wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún orílẹ̀-èdè yìí lẹ́nu iṣẹ́ lásìkò tí wọ́n ń gbéná ojú.

0: àwọn ikọ̀ bandits ọ̀hún lọ́jọ́ kẹwàá oṣù kẹjọ ní kẹbí. Àwọn mọ̀lẹ́bí olóògbé mary abila àtọ́pọ̀ yẹn mọ̀ sí mara ló ti sísọ lójú ọ̀rọ̀ pé ṣe ni ó ní àrùn ọkàn o látàrí òkan tí wọ́n ló wà níbi ọkàn rẹ̀ ṣáájú ọjọ́ ikú rẹ̀ lóṣù kẹfọ́dún 2026 táwà yìí. Abila eléyìí tí wọ́n ṣe sí ilé ìlú rẹ̀ tó jẹ́ ìlú abínibí rẹ̀ ní nok níjọba ìbílẹ̀ jaba ní ìpínlẹ̀ kaduna lọ́jọ́ etí nínú èyí tí ń ṣe ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ tá a wà yìí ni wọ́n ní ṣe ni ọ̀rọ̀ rẹ̀ gbàgbóró kan lẹ́yìn awuyewuye èyí tó rọ̀gbà yìí ọ̀rọ̀ ikú rẹ̀ ká. Èyí lópin ìròyìn ní ṣókí ẹṣin ṣe fún mẹ́sìn tẹ́ ti gbọ́ ìkànnì yín eléyìí tó tàwọn yọ.
1: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

0: Diamond FM, Adi Ori Oki, Ko Jota Yeke.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú.

mítà ń bábọ̀ náà ni má gbọ́ bó lórí ṣe ń kọ́ ìlera lọ̀rọ̀ ẹ̀fọ́ tí ń bẹ ní ẹlòmíì ó ti gba hnd omiín ti gba dìgírì kóró omiín ti gba master degree láwọn ẹ̀fọ́ tó yí bóbó àwọn ẹ̀gbọ́n tágbára kọ́ìlì ò ká mọ́ ẹ̀yìn àbí kí lẹ mọ́ fi ń pa ẹ̀fọ́ kọ́ìlì náà kọ́ bómi bá ń fa kọ́ìlì mo báyìí gbígbé èèyàn bá ń fa sísá ni àbí sísá lẹ ń pè wàláì àwọn ẹ̀fọ́ tó ti ya nǹkan mi olóńbẹ́nu ilé ẹlòmíín nígbà tí gbogbo ilé náà tó dọ̀tí bó bá ti ráwọ sẹ́ẹ̀tì àwọn nǹkan tó yàtọ̀ lágbára rẹ bí kò kàn déédé máa làágùn ìyọ̀bọ̀ lórí oúnjẹ báwo ni bá ń jẹ àwàlà tí ń làágùn bó jẹ yẹn yóò máa làágùn kódà kó máa jẹ sú bẹ́ẹ̀ lómi mú gàrí gan pẹ̀lú omi tútù yóò máa làágùn ni yóò máa pé àpẹẹrẹ àlàáfíà nù àpẹẹrẹ àlàáfíà ni ọ̀ọ́ jẹ́ lórí yìí dọ́tọ̀ ó kàn déédé pé òun kópa sí àbí àwọ̀rẹ́ ó ń ṣe àwọ̀rẹ́ ti ń sì bákanbákan láì ṣe pọ̀ ń lo kírímù àbó kàn déédé pé ṣe lọ ń kúrú sí ọ tètè lọ rí dọ́tọ̀ bóyá nǹkan ti ń yíwọ́nu ọ̀hún kúrú sí lójijì wọ́n tó yẹ pé tebúrú wọn wá fi wọ̀n tẹ́lẹ̀ 37 ni wọ́n ti 126. ó ń sẹ́ra àbádi àbí ìṣòkò tó ti ń sòdí tiẹ̀ gbogbo tó wò jẹ́ ọ̀jẹ́ lọ rí kà dókítà ìmọ́tótó tó lórí ikọ̀ náà ìmọ́tótó ìjọ mọ̀ pé ó borí àrùn mọ́lẹ̀ bóyá ti borí ooru ọ̀nkú bọ́ọ̀sẹ̀ yọ kan tẹ́ ti wọ̀ láti jẹrin ìjà àrùn ìjẹta náà ní dìyìn àǹtí ẹ̀yìn náà nǹkan àwọ̀tẹ́lẹ̀ tẹ́ ti wọ̀ ijó ilẹ̀ ti ń wọ̀ ẹ lọ bí a pé bẹ́ẹ̀ ẹ̀wọ̀ owó tẹ́yìn sọ owó ka èmi o owó tẹ́yìn sọ yìí kò mọ̀ ka èmi o. bẹ́ẹ̀ bá ti ń wẹ̀ jù tó ń fọ́sí àti kẹ̀kẹ́ wẹ̀ jù èyí kà máa sá náà ni. ìwọ náà èyí ṣe pé òun ló lọ́wọ́ ọ̀nkú àbí dáàdì ní ká pè yín ọwọ́ àfi mineral òun fi ń jẹ àgbàdo sísun òun fi mineral lu àgbàdo ẹ̀sùn ọwọ́ à ń pé ogun ẹ̀jẹ̀ ni dókítà ló sọ pé ogun ẹ̀jẹ̀ ni kì í tún wá sí mineral tó wọ́ mineral fi ní 50 naira ọwọ́ àfi ń jẹ àgbàdo ẹ̀sùn ọwọ́ à ń pé ogun ẹ̀jẹ̀ ni wọ́n sì lọ́wọ́ lọ́wọ́ ọ̀jẹ̀ nǹkan tó dá sẹ́mi ara rẹ àánú rẹ ò ṣe mí oúnjẹ àjẹ kùtẹ́kùtẹ́ jẹ́ ń sin ni ẹ̀yìn tó ń jẹnu léhùn lọ rí gé ojú ibi tẹ́nu èkúté jẹ ẹgé ìdànù wá pé oúnjẹ dé náà nù ẹni wọn irọ́ ká lọ rí dànù ni alákòóbá búrẹ́dì 15 èkúté jẹ díẹ̀ ká lọ rí jùnú ni ẹ má bínú ẹ mọ̀ pé mi ṣe dókítà á dà sí kankan rọ̀lẹ́ yìí kí ni tá a dà sí rọ̀lẹ́ yìí gbogbo tá à ń sọ yìí à ń sọ náà ni pé ẹ já mú ìlera wa ẹ já mú lọ́kùnkúndùn ìlera lògùn ọrọ̀ bí ìlera wa bá ti péye orí ọ̀fẹ́ lála ní òun ẹ já mú ìlera wa lọ́kùnkúndùn ẹ má jà fọwọ́ yẹpẹrẹ ọyọ́ yorùbá ẹ má jà fi mú ìlera wa ìtajọ dá sí lónìí àwọn yorùbá máa ń sọ nǹkan kan ẹ jẹ́ ń lélédè kí n tó forin là àwọn yorùbá máa ń sọ pé ọlọ́bẹ̀ ló lọ ọkọ ẹ dákun ṣé ọlọ́bẹ̀ ló lọ ọkọ ni ọlọ́mọ ló lọ ọkọ ni àbí oníwà ló lọ ọkọ ṣé èsè pé mo ti dá nǹkan lẹ̀ ládùúgbò báyìí ṣé ọlọ́bẹ̀ ló lọ ọkọ lóòótọ́ ni bí wọ́n ṣe ń wí láyé jọ́hun ọlọ́mọ ló lọ ọkọ ni àbí oníwà rere ló lọ ọkọ ṣé oníwà rere ló lọ ọkọ ni ọlọ́mọ rere ló lọ ọkọ ni ọlọ́mọ ló lọ ọkọ ni àbí ọlọ́bẹ̀ ló lọ ọkọ tá ń lọ ọkọ náà mẹ́tẹ̀ẹ̀ta èwo lóòótọ́ náà mẹ́tẹ̀ẹ̀ta nínú ọlọ́bẹ̀ ló lọ ọkọ ọlọ́mọ ló lọ ọkọ oníwà rere ló lọ ọkọ ẹ jẹ́ ń làwa yìí ẹ mọ̀ pé àwa wá láti múnú yín dùn ni torí pé we are happy people here in Damon 88.7 FM Ìlọrin we need to make you happy agbọ́dọ̀ múnú ti yín dùn kẹ́yìn náà ó ṣe kíni kínú yín ó dùn we are happy people so àwa náà gbọ́dọ̀ ṣe kíni káwọn náà múnú yín dùn mò ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti ń pẹ̀ wẹ́ẹ̀ tí ń pe wọ́n gba ìpè yín wọlé mò ń bọ̀ ẹ jẹ́ ìforin làá díẹ̀ káfẹsẹ̀ rajo díẹ̀ náà.

0: kaabo pada lateka ipolowo oja lori eto adele badare re kore eko ya ibi na lawa pelu ola ti re waju ogun ni yopa ebiti e diamond 8.7 fm ni loti lori e gbo in ta nbabo na ni pe se olobe lo loko lo to ni olomo lo loko ni abi oniwa rere obi lo loko ta loko na meteta na aha eyo ku boya kere ti efoju opo le fa won obi e je wo se ni loko nu awon meteta
1: hello e kura le oko yin o eh bariwa
0: ka te me ni loko nu awon meteta a fe me ni loko nu awon meteta loni
1: hello e kura le oko yin o
2: e se
1: adupe sa
2: I have a baby.
0: Toba ni wa ko ba fun mi ni do ru a si ma je. Mr. Bolaji la zubi oda. Wani ha, oda ko si yo nu. Wani oni wa re lo lo lo lo ko. Eyo bi e gba se be ni lodo yin abi Mr. Bolaji puro mo yin o. O 9136556952. O 9136556952 náà lójú òkú.
1: Hello, ẹ̀kú ọ̀lẹ́ ó kọ yín bí lẹ ti ń pè á o.
2: Hello, ẹ̀kú ètò.
1: Ọlọ́run ní ṣètò.
2: Gimtex ni láti ẹ̀dùn.
1: Ok, ta ń lọ kan náà mẹ́tẹ̀ẹ̀ta o.
2: Àwọn oníwà rere ló ná ọmọ o.
1: Ọmọ kọ́ là ń sọ o, ta ló lọ kọ là ń béèrè o.
2: Ọmọ ló ná ọkọ, oníwà rere ló ná ọkọ.
1: Àwọn méjì tó kù ń gbọ́.
2: Bẹ́yìn ò bá bímọ tó bá dá àlàáfíà, ó ju tá à ń rí yìí lọ.
1: Bẹ́ẹ̀ bá mọ bẹ́ẹ̀ dé mẹ́ẹ̀ tó máa ta dé pé àwọn bàbá wa bọ́ sí pa látijọ́ náà nu ọlọ́bẹ̀ ló lọ́kọ́ àtàwọn ìyá wa.
2: Oníwà rere ló ná ọkọ báyìí.
1: Bí ò bá mọ náà dá tí òun ọbẹ̀ dé ń kọ́.
2: Rọ́bátà ti níwà gbogbo ó tẹ̀yìn lọ́rùn.
1: Ẹ sọ ọkọ ọkọ àwọn ẹyẹ bọ́kùnrin ni yín sẹ́ ẹyin ọkùnrin sẹ́ẹ̀ ní ẹ wọ́n bá mọ bẹ́ẹ̀ bí ò bá mọ bẹ́ẹ̀ dé mẹ́ sẹ́ẹ̀ ní ẹni bẹjú wo bùnmi.
2: Ọbẹ̀ tẹ̀yìn bá ń jẹ pẹ̀lú ìbànújẹ́ kò ní mínì.
1: Pé ẹ tún bẹjú wò ta bí.
2: Tẹ̀yìn bá ń jẹ pẹ̀lú dùnmí
0: ẹ̀yọ́ gbádùn ẹ̀. Wọ́n ní ọwọ́ yẹ ọkùnrin ní òye mi o. Àwọn obìnrin wọ́n sápamọ́ lónìí, àwọn obìnrin ò tiẹ̀ fẹ́ pè rárá wọ́n sápamọ́. Bóyá wò mọ wọ́n wà confused wò mọ tí wọ́n mú. Àwọn ọkùnrin àrídáǹkú ẹ̀sẹ̀ yìí. Àwọn ọkùnrin akẹ́ndáǹ ti wà rí àrídáǹkú ẹ̀sẹ̀ yìí. Torí àwọn ọkùnrin bóyá bọ́lọ̀ sì ṣẹ̀dá àwọn ọkùnrin ẹ̀yìn ọkùnrin. Ẹ̀yìn ọkùnrin bọ́lọ̀ sì ṣẹ̀dá yín. Bó bá mọ gbogbo ẹ̀sìn náà tó níwà rere náà ẹ̀ tún bẹ̀ẹ́jú wò ta ẹ̀yìn obìnrin àbí mo
1: pọ́ ni. Ẹ ló kọ yín mo lẹ ti ń pè á o.
3: Ìyá ti ti mọ́jò kó lásán látọ̀ yín.
1: Ó ti inú mi dùn obìnrin àkọ́ wọlé lórí ètò inú mi dùn látọ̀ yín.
3: Obìnrin ló lọkọ
1: ọlọ́mọ ló lọkọ. Ọlọ́mọ ló lọkọ àwọn
0: àwọn obìnrin lóde dáhùn kọsẹ tó lè tẹ lọrùn àti rẹbìnrin kan látẹkàn sí ó ní ọlọmọ ló lọkọ jàre mẹta lóhùn ọdọ ẹjẹ àwọn sọbẹ mi ò máa sọ kí n tó lọ sọdọ àlejò mi fún tìrẹlẹ
1: ètò ní ẹ lóòkọ ibi láti ń pè á o. ẹ kúrò lóòkọ yín o.
2: àbáṣọ wájú dín ní láti máa
1: ọgbọn. ọkùnrin náà ló wọlé ó dá ta ló lọ kọ náà mẹtẹẹta.
2: oníwà ni kíyàn bá ti níwà tó dáa kò sí tí ó sì kí o ní tẹkọlọ kúrò gbogbo bá wù kí o dáa tó bá ti níwà tó dáa yóò tẹkọlọ.
1: yóò tẹkọlọ wíwà rẹ bá sàtì dáa.
2: ìlú òwúrẹ ni.
1: ọ̀dà àfa àwọn adúpẹ́.
0: àfa àwọn ẹyìn ṣé mo lóbìnrin kan sí àmì méjì ká wá sọ bẹ́ẹ̀ ká fẹsẹ̀ rajó kí n tó lọ tọ́dọ̀ àlejò mi fún tìrọ̀lẹ́ ètò níjẹ́ mo bóyá mo lóbìnrin kan àbí méjì sí lórí ètò.
1: ó kọ ibi lẹ ti ń pè á o.
4: ẹ
1: kúrò lẹ sáà. àyínú mi dùn obìnrin pé ó kọ yín bí lẹ ti ń pè á mọ.
4: láti ìpàtà.
1: láti.
4: ìpàtà.
1: ìpàtà òkè ó kọ yín mọ.
4: àdájì ni ò kì í ṣe máa o.
1: tọ ọ ọkùnrin ní sọ ó yín ju ẹmọbìnú ó ìyàwó yín lọ yálò ni ọyá yín náà dá nǹkan ọsẹ yìí.
4: kẹrí ọlọbẹ ló lọkọ.
1: ọlọbẹ ló lọkọ.
4: bẹni owe ton tin pa lati gbaye awon ba adaye ba baba wa ni ti eni to le yi owe eyin pada gbogbo ti won so ni wa loni kini to bi ni ba ni wa ti o ba loko nko to bi ni ba ni iwa ti o ni
1: ti o mo be si ti o mo na da
4: ehe
1: ti o mo no da so ko ba owe yen o fe fa gbe lo ngboro o lo
4: to
1: mo be se to ko jere to ni ah e le jere ta iyawo mi o jere ah no o
4: ti mo
1: o o
4: you say correct fun
1: o o
4: olobe lo lo
1: ko da dupe wala se se ko mo fe da kan le nguru wa ai won ni olobe lo lo ko ba kure bo be baba nada to ni wa rere okunrin o to gbeju an ya odo ya kini o ba fe fo gbe lo e fo do fi gbe lo mi lo e wa ba kure mi olodun pe lo mi lo to obe lo pe pada olodun pe lo to obe pe pada aje wa mi ka ru eji si e lo ko be tin pe a o
5: ola ji na se se mi lo pada bi ba
1: ba
5: mo so pe odin wa lo oni wa mi
1: e ati ma po wi ba na ke ti ma pa
5: na
1: eh ma
5: pa
1: le wa pe woli
5: hello
1: eh hello mo mo n gba yin eh eh won ni wa lo ni wa ni le wa omi
5: eh
1: eh eh ẹwọ ẹlẹ jẹ lómi òpè wọlé ẹwọ ẹlọ ẹwọ tú ìsì ẹ ẹwọ fọgbọn tú ìsì ẹ sí tọdọ tí yí tí yé ó jẹrò tọkàn tàwọn làwọn sọ ẹ̀yìn náà ti sọ tí yí ẹjọ wọn tẹlẹ mẹ máa sọ ẹlẹ ẹkọ ẹlẹ ọkọ yìí o ẹhẹ olómi dòmí ẹlẹlẹ ilé ìgbọdọ lọkùnrin lò
6: olúwakẹni ló ń sọrọ
1: láti
6: tàtẹ
1: obìnrin ló lè dá nǹkan ẹsẹ ìsẹ ká ló lọkọ náà mẹtẹta olu wa lo loko
6: beni
1: olobe nko
6: eh bi oloni ka to ni to bi ni ba ni wa o le tu 1000 afẹ
1: en baba wa beni o bi re ba dara to si ni wa o le fi 1000 afẹ so o le wa ta le fi bi re ya wa so se se zakere wa ta o bi re to ni wa
6: o ndo bi ni na lo ni ti wa ba da o beni o dun
1: ẹ̀yẹ̀ ìyẹ̀ ìdáyé
6: ọ̀nà
1: àdúkwẹ́

0: Hello, ẹ kúrò lẹ́ ọkọ yín o.
1: Mọ́nì Ṣọlá ló sọ̀rọ̀ láti ṣàwọn.
0: Ahọ́ ẹ sí ẹ̀yìn ọkùnrin tẹ́ fojú òpó lẹ̀ fáwọn obìnrin. Ọya ta lọ ọkọ náà mẹ́tẹ̀ẹ̀ta mọ̀. Ìyá Ṣọlá.
1: Ó ní wà. Torí bẹ́yẹn bá ní wà tó ṣe pẹ́pẹ́ fún sọ́kọ.
0: Kódà kó mọ̀ná dá.
1: Oníwà ni o.
0: Bí ò bá mọ̀ná dá kọ́ Ìyá Ṣọlá.
1: Ọdún tó bá ti sọ wà ló ti sọ gbogbo nǹkan nù láyé.
0: Àti iná tó mọ̀ná dá. Àti tí ò mọ̀ná dá.
1: Bẹ́ẹ̀
0: bá ti
1: ní
0: wà ó di dandan yọ̀ mọ́ná dá. Ẹ mọ̀ báwo ọkùnrin wọn fẹ́ràn oúnjẹ o. Ọkùnrin fẹ́ràn oúnjẹ gan oúnjẹ tó dùn. Àwọn náà sálàmọ́ ló lé wà ni o. Ẹ máa rí bá. Orí ètò àdélébáre náà láwà ní Kànìdá Mọ́dún 88.7 FM nílùú ti Ìlọrin. Ẹ tí bàbá ti ń ṣe ní gbogbo ọjọ́ ajé títí di ọjọ́ Jímọ̀ tí ń sọjọ́ Friday ọjọ́ ẹtì. Ìta àtúnmú wá fúnra lónìí ni pé ká tún jọ wò ó ká jọ fi bára wa ní gbólóhùn. Nígbà ìgbàlejò mi wọlé ẹ mọ̀ pé ilé tó kù a tún bóyá gbé kọ́gí inú. For today or for today. Hello.
2: Hello.
0: Ẹ ṣeun.
2: Hello.
0: Hello, ẹ ti wà lórúkọ yín ẹ sọ̀rọ̀.
2: Orúkọ mi náà mú ni láti dájọ mi.
0: Ọya ẹ dá sí. À ń gbọ́ yín. Nẹ́tíwọ̀kì wọn mọ́. Ògbà yẹ ẹ̀sì. Ojú ọjọ́ yẹn ni. Àbí kó jẹ́ àdúgbò wọn ti ń pè wọlé. Mo fẹ́ lọ sọ́dọ̀ àlejò mi tààràtà. Mo kàn fẹ́ mú ẹnìkan dundun péré. Kí n fi lọ sọ́dọ̀ àlejò mi. The last caller ó kọ yín bulẹ̀ tí ń pè àwọ̀.
3: Ẹ ká sàn sá
0: ó kọ yín o.
3: Ọlátúnjẹ Adébáyọ̀ ló ń pè láti Ọfà.
0: Láti ìlú Ọfà.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ọya à ń gbọ̀ yín sà.
3: Oníwà ni o.
0: Oníwà ló lọ́kọ́.
3: Yorùbá ní ìwà rere. Òun ni ẹ sọ ènìyàn. Bíbélì sì sọ pé ní ó ní ojú dáradára kìkì ẹ̀tàn. Obìnrin tó bẹ̀rù Olúwa. Ò ní kí a fi yìn fún. Oníwà ni o.
0: Ọlọ́bẹ̀ ló lọkọ ni àwọn bàbá wa wì. Só ti yí padà nu.
3: Bàbá bí obìnrin bá níwọ̀ kan kó balẹ̀ kò ní pọkọ lọ́jọ́ ìpè.
0: Ọbẹ̀ ń kọ́ oúnjẹ.
3: Bàbá tó bá tó oúnjẹ ṣe pẹ́rẹ́ ni o. Kódà ọkọ ni wọ́n bá ràn ọkọ ni mọ̀ ràn lọ́wọ́ kó mọ̀ kọ́ ní ìdí ò bá mọ̀ o.
0: Kó mọ̀ bá ṣe bẹ̀.
3: Ìwà gẹ́gẹ́ ni kókó bàbá.
0: Kó mọ̀ bá tọ́ ewé dú àtẹ̀fọ́.
3: Ẹ fi wo bí ẹ
0: ṣe fà sí ìfàṣẹ́ ìfẹ́ bàbá. Ṣé ọkùnrin òní lọ rèé jẹ níta dé ni wọ́n fi ọbẹ̀ ẹ̀fọ́ fa ojú rẹ̀ kúrò ní.
3: Bí obìnrin bá níwà rere yóò yẹ gbogbo eléyìn kiri nítẹ̀yìn bàbá.
0: Ó kéré gan.
3: Bí obìnrin bá mọná dájú ò níwà rere tó ń bọ ọjà tó ń bọ ní ẹ̀gbọ́n náà. Bó lọ sí fẹ́ wọlé.
0: Ọlọ́mọ ń kọ́.
3: Ọlọ́mọ bíbó.
0: Ọlọ́bẹ̀ ọlọ́kọ ọlọ́mọ ta lọkọ ní gbogbo wọn. Ẹni ẹnu níwà ni. Ẹni tó wá bímọ náà ńkọ́ tí ṣe pé kò mọ náà dá kò sì níwà rere. Sọ́kò ní láìkí ẹ̀.
3: Tó bímọ tó sì fẹ́ pọ̀pọ̀.
0: Pé obìnrin bímọ fún ni òpin wọ́n pa ni. Ẹ máa lọ. Ọpẹ́ mi tí mo débì ìsẹ̀ mi ẹjẹ́ ń gbapá bí wọlé lórí ètò náà láwa àti ìkúrò.

ọdẹ ajá ma lọ ní ẹdẹ lórí ètò ta pẹ ní àdílé bá rìnrìn kúrò àkòyà bí fótò sẹ yẹyin tẹ pẹ wa dúpẹ yin tẹ fàtẹnẹ sọwọ adúpẹ o ọlá ti rẹ wájú ogun ní yọpa ibi ti lè méjì alákàfẹ yìí ìjẹ àlùgbé international prince ẹtọ mọ láti fabọlá mọ kọyẹ gan o kò papapa fírẹ ẹnẹkanẹkan gbára ẹ lọwọ kanakana títí ìgbà míì tátún láǹfààní lórí ọfẹ àti pàdé lórí àkọtò ètò tápì ní àdílé bá rìnrìn kúrò àkòyà ibi ní ọ̀pá ẹbí tí mò ń dágbére fún yín pé wò ó ẹ máa ṣe kí ni ẹ máa tọ́jú ìlera yín o ìlera gangan lògùn ọ̀rọ̀ sára le kò sí fẹ́ni tí bẹ lórí ọ̀pẹ o bẹ bá rí yẹn lórí ọ̀pẹ ẹ má wulẹ̀ béèrè pé sára le o èèyàn tára rí o bá lè ò ní gọ̀pẹ ìlera gangan ògùn ọ̀rọ̀ ni o ẹ má gbádùn rẹ̀ lọ ẹ̀yin ìyá mi mo kẹ́yìn náà o.

0: Káàbọ̀ padà ìròyìn ìjákè jádùn àgbáyé ló sì ń dé sí ètí gbọ̀yìn láti Canada Monday 8.7 FM nílọrin ẹ̀mọ́ gbàgbé o ẹ lè darapọ̀ mọ́ àlójópò ìtàkùn ayélujára wa ní www.damonfm.net àbí láwọn òjòpò ìtàkùn ayélujára ogun tá à ń lò ọ̀làǹrẹ̀wájú ogun níyì ló níròyìn. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ lójú àtúnṣe òpópónà òní kìlómítà 64.5 tó jẹ́ òpópónà ńlá ti Ìbàdàn sílùú Ìjẹ̀bú-òde tí owó tí wọn yóò ná sí tó lọ bí ₦1.97 billion ₦297 billion nílùú Ìbàdàn tí ń ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó ń sọ̀rọ̀ nípasẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun Tinubu sàlàyé pé àkànṣe ètò náà ló jẹ́ ọ̀kan lára àwọn ètò tó ṣe gbòógì nínú ìṣèjọba tòun pàápàá jùlọ ní àwọn agbègbè tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ohun amúlùdùn eléyìí tó jẹ́ pé ṣe ni àwọn wò pé kí ìnira kó dínkù èyí táwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa ń dojúkọ tí wọ́n bá fẹ́ gba ojú òpópónà ọ̀hún àtàwọn òpópónà míì láwọn ìpínlẹ̀ 36 tó wà lórílẹ̀‐èdè yìí kó lè bàá jẹ́ èyí tí ó máa dùn rìn fáwọn onímọ́tò ó ṣàfikún rẹ̀ pé òpópónà ọ̀hún eléyìí tó jẹ́ pé ṣe ni ó ti di òpópónà tí kò dára mọ́ tipẹ́ ni èyí tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ àtògùn papọ̀ ni eléyìí tó sì so àwọn ìlú tó ṣe pàtàkì pọ̀ tí ọrọ̀ ajé wọn tó yẹ wọ́n máa búrẹ́kẹ́ Tinubu sàlàyé pé bí àwọn bá parí iṣẹ́ òpópónà náà ó ní òpópónà ọ̀hún yóò jẹ́ kí ìgbèrúkọ dé bá owó tí wọn yóò máa pa wọlé láwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn náà àti pé yóò tún mú kí ojú àwọn olùdókòwò lábẹ́lé àtìnílẹ̀ òkèrè kó ràn sáwọn ìpínlẹ̀ ọ̀hún wọn ni ètò náà níbẹ̀ láti rí gómìnà nípínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun igbákejì rẹ̀ onímọ̀ẹ̀rọ Nahimot Sàlàkó Oyedele Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rasidi Ládọjà tó fi mọ olùwápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC Sẹ́nẹ̀tọ̀ Sàràfàdéhìn Àlẹ́ mínísítà fọ̀rọ̀ iṣẹ́ ẹnjìníà Dave Umahi àti àwọn ìkàn olóyè ẹgbẹ́ òṣèlú APC míì tó fi mọ́ àwọn abẹnugan míì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti láti ìpínlẹ̀ Ògùn. Ìjọba ìpínlẹ̀ Kwara tún ti gbárata o fìfarajì wọn múlẹ̀ lórí ìgbàyígbádùn àwọn aráàlú jákèjádò ìpínlẹ̀ yìí kọmíṣánná nípínlẹ̀ yìí tó wà fọ́rọ̀ ètò owó ìṣúná Dr. Awanuru ló sọ̀rọ̀ níbi tó ti ń síde ọ̀rọ̀ sísọ rẹ̀ ìyẹn fún ti ìdánilẹ́kọ̀ọ́ àti àtúndánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta kan fáwọn òṣìṣẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ní ṣe pẹ̀lú ìnáwọ́jẹ́ ìtọrọ ajé tá mọ̀ sí NGKS 2.0 nílùú Ìlọrin Dr. Nuru lẹ́ni tó jẹ́ alága abìnrin fún ìgbìmọ̀ àti wọn gbélẹ̀ nípínlẹ̀ Kwara ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n gbé wọn kalẹ̀ lábẹ́ ìṣèjọba ti Malam Abdulrahman Abdulrasa eléyìí tí wọ́n ní ó ti ná àwọn owó tó ti tayọ bíi ₦1.2 billion fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì àtòwò ìṣiṣẹ́fẹ̀yìntì wọn èyí tó ti ń san láti ọdún 2008 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba ló ti san gratitude fáwọn tó jẹ́ òṣìṣẹ́fẹ̀yìntì dọ́dún 2019 kọmíṣánná ọ̀hún tó wà fọ́rọ̀ ìdàgbàsókè ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Kwara Dr. Mary Ronke Arinde lẹ́ni tó sọ pé ètò náà ni wọ́n sì àgbékalẹ̀ rẹ̀ láti gbágbára ohun ìmọ̀wọ́ àwọn tó bá kópa náà láti lè ní àǹfààní sí ohun tí wọ́n fẹ́ àti láti gbárùkù ti àwọn tó bá jẹ àǹfààní ètò náà ṣe ló sọ lójú ọ̀rọ̀ pé ṣe ni àjọ NGKS ni ó jẹ́ ètò míì táwọn gbékalẹ̀ táwọn sì ṣàgbékalẹ̀ rẹ̀ láti pé wọ́n gbé agbára wo àwọn èèyàn nípínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Kwara. Àjọ ẹ̀ṣọ́ ara ẹni láàbò ló NSCDC Civil Defence ní ẹ̀ka tìpínlẹ̀ Kwara ti kó òṣìṣẹ́ wọn 1,200 jákè ìjádò ìpínlẹ̀ yìí síta o láti pèsè ètò ààbò àti láti pé ṣe ni ayẹyẹ Eid Maulud lọ ní rọ̀wọ́rọ̀sì àti lálàáfíà nípínlẹ̀ yìí èkó jáde wọn ni wọ́n fọwọ́ sí látọ̀dọ̀ ọ̀gá àgbà fàjọ náà Commander Abbas Nda Muhammed eléyìí tó ni wọ́n kó wọn sáwọn ojúpò tó ṣe pàtàkì bí àwọn ààyè ìjọsìn àwọn ọjà àwọn ibùdó ìwọ́kọ̀ àwọn òpópónà tó ṣe gbòógì àti àwọn ibi tí àwọn dúkìá tó ṣe gbòógì wà tó fi mọ àwọn ààyè ìgbafẹ́ tọ́pọ̀lọpọ̀ èrò tí wọ́n máa ń péjọpọ̀ sí ó ní àwọn òṣìṣẹ́ náà ni wọ́n mú wọn láti inú àwọn àkànṣe ikọ̀ tó wà fún àkànṣe fáwọn obìnrin àwọn tí ń gbógun ti ìwọ̀ ọ̀daràn CTU àwọn to tun je CBRNA ati bebe lo ni won ko won sita o ti won se ni sere kan wa loju lala kan fi sori lati pe si oto abo ni eyi tan ba pe won si to ba je leye osoka adari agbon oro awon ara lo lati pe awon na wa loju lala kan fi sori o kan si sise po pe lawon ajile to abo oni gbogbo awon eyan tan ba fura si aba won irin to fi ba won eto gbogbo tan ba fura si po mu ifurasi lowo ni ka fi to awon alase toro kan leti o wa dupe to si o si ki gbogbo muslimi jake jado ipinle kora ku rire ti ayajo Eid al-Maulud o ro won o lati se ayeye ayajo na lalafia kan si lo asiko na lati pe ki isokan ifareniyin o igbamara to fi mo igbagbe ko lalafia ko le ba joba Nelo eroyin miawe se ni ajafetu eni to je eni to tori soro ayika ni Dr. Mrs. Zena Balogun lo ti ke si awon ijoba lereka ajeka lati pe won gba awon igbese to gbopon fi ri pe awon ofin oro ayika ni won fi ese re mule kan si pese ona ti imototo yo fi mo ijoba lawon ilu Balogun lo soro wi pe awon alase ni kan mo oro ilera awon ara ilu lokokodun ati pe eto abo ayika ni ki won mu lokokodun depo ki won mo wo pe boya awon ara ilu yo benu atela won nigba to soro ni bi afilole iwe re to when the earth will share a journey toward environment renewal Balogun tepele moro pe seri oro ayika ka deye si ati aigbepese to ye lori awon iwa ito tawon omo niyan ma lu ni ma ndu koko mo eto lera awon ilu to si je pe n pakun awon isele ija ajalu laarin ilu bi isele kun ya omi waro awon ijoba lati tepele mo lila awon ara ilu na dida awon ara ilu leko ati lela awon loye ati pe se ni ki won ko won bi yan se manda awon ilenu bo ti o to ati agbekale bi nkan se ori pelu ofin oni se ni ki won sise po pelu awon akeko awon egbe ti ki se ti joba ti o si rogo kule joba atawon ikan mi lati pe ki ayika wa ko le ba duro re Balogun saraye pe idabobo awon ayika lo je ojuse gbogbo eyan pelu oye pe igbese enikan o le sakoba fun gbogbo ilu lapapo Adele Gomina pinle Oyo Bayo Lawa ti fi ibane kedo re sawon to je olutaja atawon olugbe ti oro ina to sele ni oja oranyan fowoba nilu Ibadan apile kan to fi lede loni latodo ni tin se Adele Gomina o sakawo isele na bi isele adanu gba eleyi ti o ni se pelu eyi to ndabaru igba igbadun eniyan ele to je awon ntaja ti won ti se karakara to si je pe se ni awon tun mo bo se nlo o pelu awon mo lebi awon ti won la inira na koja o fi da won loju pe ijoba apinle ohun ko mo ni ka ogbera o lori awon eyan toro kan ohun lasiko to le koko ti won la koja lowo o ye pe awon iko to je oludahun sisele yajo isele pajawure ni won ti ko sita lati lo wo ye si iye nkan to baje ki won se tete gbegbe se awon konkan itura fun ni ati pe ki won se atileyin fa won ti won farakasa na Adele Gomina on so siwaju se pe se ni ijoba o ti faraje lati pe o nda oja na pada bo ti ye ko to ati bo ti ye pelu sise amulo awon ona ti o je eyi ti o kode irufe isele na ko won ba tun waye mo lojo waju iroyin jake ijadu agbaye lo nde se ti gboyin lati Canada Monday 8.7 FM nilu lorin a lo fun e danuru npa pe ranpe ta ba parade e ma gboroyin lati ile okere ati lati ka ati ere idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme

0: ẹ̀jẹ̀ ọ̀rọ̀.
1: You enjoy pleasures.
0: Aláìlọ́rọ̀ tí ẹ bàjẹ́.
1: Those that do not have wealth, their life is not destroyed.
0: Tí ẹ bàjẹ́.
1: Their life is not destroyed.
0: Tán fún.
1: And that is not their end.
0: Ẹ̀yin ọlọ́rọ̀ ló tán fún o.
1: It is the rich that your pleasures
0: are diminished. Ẹ̀yin ọlọ́rọ̀ nínú ẹsẹ̀.
1: Those of you that have your wealth is sin. An end has come to you, no matter how wealthy you are.
0: Hallelujah. Ẹja wà àǹfààní àwọn tí ò lọ́rọ̀.
1: Look at the benefits of those that are poor.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Luke 16. Ẹyin tẹ ẹ lọrọ.
1: Do the poor people.
0: Ẹ má gbàdúrà.
1: Don't feel sad.
0: Ẹjọ́ kọ́ sàfún yẹn láti jẹ́ aláìlọ́rọ̀ nínú Kristi.
1: Let it be better for you not to have pleasure
0: wealth in Christ. A padà síbi tẹ ka yẹn o, sí Hebrew 11 yẹn.
1: A padà síbẹ̀ o,
0: ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ka bí kan
1: ni. I want you to read this place.
0: 16:19.
2: Njẹ ọkùnrin ọlọ́rọ̀ kan wà.
0: Yes.
2: Tí ó wọ aṣọ elése aluko. Àti aṣọ àlà dáradára. A sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́. Alágbè kan sì wà sí à ń pè ní Lázaro.
0: Gbogbo ń tẹ́ fún lè jẹ jẹ́ fún lè tẹ́ fi rọ́ tẹ́
1: pàdé ẹ̀tẹ́ bá tẹ́ jẹ.
0: Ẹ jẹ dídùn dídùn lójoojúmọ́.
1: You eat some plus meal every day.
0: Ẹ ń dájọ náà.
1: You make contributions in church.
0: Ẹ ń dá owó ńlá ńlá ńlá ńlá ńlá ńlá.
1: You contribute huge sum of money.
0: Ìṣìn àṣà.
1: Then what?
0: Àṣàrọ̀.
2: Alágbè kan wà tí à ń pè ní Lázaro.
0: Èmi àti ẹ mọ̀ jà banú jẹ́ bá jà lágbẹ́.
1: Tí àìtí
0: aburú dá lágbẹ́.
1: Our own is not as worse as that of Lázaro.
0: Àgbẹ̀bá
1: bára. We are not beggars.
0: Ìwọ bá ń sunkún lórí ọ̀kẹ́.
1: You that is crying on the mountain.
0: Tọ́ ń
1: sunkún nínú ìjọ.
0: Tọ́ ń gbá àwẹ̀ tó ń fọ́ sí ọ̀run.
1: You fast and do vigil.
0: Tọ́ ni Ọlọ́run ipò tó wà yóò dá.
1: And you are blaming yourself for the position you
2: are. Alágbè kan rẹ o.
1: This is a beggar.
0: Alágbè kan sì wà Iburu ta lagbe.
1: It's just worse than that.
0: Ma gba iwo yun nu wahala yo wa o. Ọlọ́jú.
1: Ó kún fún ojú.
2: Òun a sì máa fẹ́ kí a fi erun tó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀.
0: Erun tó ti orí tẹ́bù ọlọ́rọ̀ bọ́ sílẹ̀.
1: The crumbs that fell from the rich man table.
0: Ọlọ́rọ̀ ẹ̀jẹ̀ ń jẹkù fún ọ.
1: The rich man did not give him
0: leftover
1: food. Did not give him leftover
0: food. Ṣùgbọ́n erun tó bá jábọ̀ ni ọ.
1: The crumbs that fell from the table.
0: Ènìyàn náà nọ.
1: And he's also a human being.
0: Èmi ló àṣẹ mi àti ẹ lọ
1: yìí. What is wrong with
0: your life?
2: Alágbè kú. A sì ti ọwọ́ àwọn angẹ́lì gbé lọ sókàn àyà Ábráhámù. Ọlọ́run náà sì kú pẹ̀lú. A sì sìn. Ní ìpòkú ni ó gbé ojú rẹ̀ sókè. Ó ń bẹ nínú ìṣẹ́ oró. Ó sì rí Ábráhámù lókèrè. Àti Lázaro lókàn àyà rẹ̀. Ó sì ké. Ó wí pé bàbá Ábráhámù sàánú fún mi.
0: Ọlọ́run rẹ̀
1: ọ́. That is the rich man.
0: Ọlọ sì ni a ní kọ́ sàánú àwọn yìí
1: o. He's not begging the beggar to have mercy on him.
0: Ọlọ́jọ́ kọjọ́.
1: Do you know the day numbers it?
0: Èyí tẹ́ ẹ̀ ní.
1: Those of you that have
0: not,
1: don't feel sad.
0: Ẹ̀rọ̀nú ẹ̀fíwàdà.
1: Repent and change.
0: Ẹ̀ padà sọ́dọ̀ Jésù.
1: Return to Jesus.
0: Ayọ̀ Jésù.
1: The joy of Christ is more than the world.
0: Ayọ̀ ayẹ́rayẹ́ ni.
1: It is an eternal joy. It is an eternal glory.
0: It's
1: more than the world.
0: Gbogbo ẹ̀gbọ́n tó bá wà.
1: Whatever position you are.
0: Jésù mọ́.
1: Hold on to Jesus. Don't leave him.
0: Ọdẹlẹ sí mi.
1: You get home at last. Let's pray.
0: Gbọ́pẹ́ wa.
1: Amen.
0: Olórí ọ̀fẹ́ jùlọ gba ẹ̀yin wa.
1: Amen.
0: Bàbá mi ti fọ́n jáde. Bàbá ohun tó ni. Ó yà ẹ fi ṣe ìgbàlá ọkọ̀
1: lọ́kọ̀.
0: Ẹ ṣe ìgbàlá gbogbo wa.
1: Amen.
0: Thank you Jesus. Lórúkọ Jésù Kristì Olúwa wa.
1: Amen. Amen. Amen.
3: Jẹ́ká tẹ́tí sí ìkéde pàtàkì látẹnu àwọn ọ̀dọ́ ìjọ Godly Repentance Church of Christ. Wọ́n ní káfí tó wà létí wípé Youth and Young Adult Summit 2026 ti ń kanlẹ̀ kún gbọ̀gbọ̀gbọ̀n. Oṣù tá a wà yìí ni ó wáyé o ní on the 28th, 29th and 30th of August 2026. Àkọlé ìtọ́dún yìí ni No Cross, No Glory, láìsí àgbélébú, kò sí ògo. Bí àwọn ìtòsí wa ṣe lọ ní ọjọ́ Friday 28th of August, aago mẹ́ta ọ̀sán ni a ó bẹ̀rẹ̀ sí. Ní ọjọ́ Saturday, on the 29th of August, aago mẹ́sàn-án àárọ̀ ni a ó bẹ̀rẹ̀ sí. Bákan náà ní on the 30th of August, tí ń ṣe ọjọ́ Sunday, ọjọ́ àṣekágbá, aago mẹ́sàn-án àárọ̀ ni a ó bẹ̀rẹ̀ sí.

lójú gbogbogbò tó já mi lábẹ́nu àtẹ̀yí tó bá ní ìkọ̀kọ̀ ẹnu máa rè gbé mi lékegbòógbò wọn.

ìsìnlẹ̀ ní orin yìí o. Ó lé bí ẹsẹ̀ bí ẹsẹ̀ kó yípo ọ̀tún kó yípo sọ́ọ̀tún. Gbogbo gbin tó ń ja mí lábẹ́nu, àtẹ̀yí tó ń ja mí ní kọ̀ọ̀kan, Èdùmàrè gbé mi lè.

ọkùnrin tí ò lè ṣiṣẹ́ akọni kó tẹ̀ẹ́dò lọ́dọ̀ olólùfẹ́. Kí ló jẹ́ bàrá àdí romi ẹ̀yìn romi lójú tẹ̀ẹ́dò bitters. Gbogbo àrùn tá a lè kó níbi ìbálòpọ̀ ni tẹ̀ẹ́dò bitters máa ṣe mọ́ṣẹ́. Àwọn ọkùnrin ọgbà yagiyagi obìnrin ó ṣàlejò rẹ̀ ń lọ.

0: Diamond FM, ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: Tọ̀láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọláyà ó mọ̀? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọláyà lẹ́nu wò.
4: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
3: Abala kejì ìdílé aláyọ̀ ni abala ìlà tí ń gbàlejò àwọn ọmọràn.

Olólùfẹ́, ìwà àti ìṣesí rẹ ló wù mí jọjọ. Ẹ̀dá ara ọ̀tọ̀ tá dáni wáyé dá ọ yìí ló ń dá mi lọ́rùn. Ìfẹ́ tí mo ní sí ọ, olólùfẹ́, ìfẹ́ ẹlẹ́yẹlé ni o. Ìfẹ́ tí mo ní sí ọ, ó yàtọ̀ sí ta ládàbà, gẹ́gẹ́ bí o ti mọ̀ pé ẹyẹlé ò ní bónílé jẹ, kó bónílé mu, kó wá dijọ́ kan ìjọ̀ngbọ̀n, kó dijọ́ kan ìdàmú, kí ẹyẹlé ó wá sá lọ, kò ní bùṣégàdà, kó dọjọ́ kan ìpọ́njú, kẹ́yẹlé ó fẹsẹ̀ fẹ́. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ nínú ìgbádùn, nínú òfin, nínú ọ̀la, bó tilẹ̀ jẹ́ pé for better ni mò ń gbàdúrà fún lójoojúmọ́ o. Àdúrà mi sì ni pé kí gbogbo ọjọ́ ayé wa kó máa dùn yùngbàyùngbà, kó máa dùn yìn bí oyin ni o, kó là kó mọ́ kingí bí omi àfòwúrọ̀ pọn. Olólùfẹ́ tèmi ni tiẹ̀ tètè láéláé, ẹ káàlẹ́ sà, ẹ káàlẹ́ mà, ẹ káàlẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Ká sùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday rèé o, kò rújú o, kò ní àdàlú, kíkí ẹyẹ olóbùró kó jọ tẹyẹkẹyẹ. Ẹ káàlẹ́ sà, ẹ káàlẹ́ mà, ẹ káàlẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa. Olóyèdè ṣèyí jacobu yín ọ̀hún náà rèé o, ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ìfẹ́, balógun dòdò. Ẹ káàlẹ́ lẹ́ẹ̀kan sí i, ẹ pe àwọn aya yín súnmọ́ tòsí, mọ́mì ẹ pe ọkọ yín, ẹ jẹ́ àtújọ gbádùn ètò talẹ́ yìí. Tòní yóò dùn, yóò ní gbangban nu. Ẹni tí mo fi ní kẹjọ pera yín sí tòsí rédíò ni pé ohun tá a máa gbéyẹ̀wò lábala àkọ́kọ́, ìyẹn ìrìn àjò ọ̀fẹ́, ó ní ṣe pẹ̀lú ṣoṣeọrí, ṣàṣà àsìlẹ́ni tí ò tí ì ṣe rí. Abala ẹlẹ́ẹ̀kejì, ẹ̀mánàgà, ìdílé aláyọ̀ nìyẹn o. Labala ẹlẹ́ẹ̀kẹta, labala ìdílé aláyọ̀, ẹ gbọ́ kí lobìnrin ń fẹ́ gan. Ọ̀rọ̀ ọjọ́ mi ó dáa. Labala kẹta, ẹ gbà mí nímọ̀ràn, mò ń fura sí wọn, báwo ni ṣe máa béèrè? Tí mo bá ti gíbọ̀lù, nǹkan á dàrú, ta lo nítọ̀hún? Wọ́n ń fẹ́ ìmọ̀ràn yín o, àfi kẹ́ ẹ mọ́ sùn. Ká sùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday, àjọ wakọ̀ tòní gúnlẹ̀ ni. Ìgbà mélòó ká tó ṣẹ́jú ká tó lajú, aago tún ti lù, ọjọ́ ti pé. A dúpẹ́ o, wòyí ìjẹ́jọ́ là ń kíra wa pé ká fayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ, ọjọ́ ọ̀hún ló tún kò láyọ̀ yìí o. Ó dáa jẹ́ ń pè kan nú àwọn olórin ìwà wọlé kí wọ́n kàlù sí wa ń bàdé, kí ẹ̀yin náà máa tami oge pẹ̀lú aya yín bí tẹ wà. Ẹ má ṣeré ipá pẹ̀lú aya àlàyà, ẹ má sì wojú ọkọ lọ́kọ o. Ká sùn láyọ̀, ó wà fún lọ́kọláya, ó wà fún ìdílé, ó sì ń gbé ẹbí ro. Ẹ̀yin ìyá wa ẹ káalẹ́ o, ẹ̀yin bàbá wa ẹ kú kalẹ̀.

0: Ibo la n lo lale oni labala irin ajo ife. Daddy esumo to si radio yin o. Awon iya wa ni won fe dahun ibere lale oni. Awon ni won dahun query to wa nle yi. O pe ta ti ma n query awon daddy. Oni awon mami la fe query. Bawo lo se je be? Se be lo se ye ko je? Labala arin ajo fe. Egbo o. Bo se ma n sele ni o. Ki se mi lo sele si o. Sasa de leni ti o ti sele si ti won ti lo odun marun ninu igbeyawo. Bo je bi awada, bo je tooto. Egbo ti mo ba ya egberun marun lowo iyawo mi to wa di ojo keta tabo ba mi gba ise kan mo wa fun ni ogun egberun pe o se aye mi to su ba pari so ye ko tu bere egberun marun ti mo je ni gbese yen leyin ti mo bun ki sowo oru o ko sowo ata o mo bun ni o o se aya mi 20,000 o ya mi ni 5,000 mo wa fun ni 20,000 o se aya mi soye ko tu si bere egberun marun akoko abi o ye ki ogun egberun ti le pa egberun marun re a lo bi apere nigba mi a ma je awon owo to tobi bi egberun lona igba olohun wa se mo fe sowo kan mo nilo egberun lona igba mo ni fun mi ni egberun lona 50,000 mo nilo 200,000 mo ni fun mi 50 o te fun mi ise jade irepo lori etabua mo wa fun ni 70,000 egberun egberun lona 70 soye ko tun si bere pe ba le wa enje mi ni egberun lona 50,000 naira nigba ti se jade mo ti so pe o se o ise ta se ire ta je re gba ti e mo bu won ni o e ma gbagbe o pe owo ta se yi egberun lona igba ni mo nilo egberun lona igba 200,000 ni mo nilo o tumo si pe mo ti fi egberun lona 50,000 sile 150,000 ti mo fi sowo mo wa ya 50 kun lodo iya wa soye ki won tun si bere 50 o ru mi loju bakan o de ndabi eni wipe bi igba ti eyan nse bi igba ton cheat bi igba ti eyan yan omo la keji eje bawo lo se ri loju tiyin mi ro tiyin ki le ro o ma nsele ninu rin ajo ofe so sele si yin ri bawo le se se ehn eje ajo tura kalale oni e ma paja lobo fun mi o e ma fe ko tanan fun mi e ma fi toro bo sisi loju 0913655692 ekale o
1: ẹkú iṣẹ́ náà ṣàkọ́ manú.
0: adúpẹ́ o.
1: èmi ni ìyá àbejì láti sango.
0: ìyá àbejì.
1: bẹ́ẹ̀
0: ni. mo dúpẹ́ o.
1: ẹ ṣeun.
0: ẹ ṣeun ma.
1: ọ̀rọ̀ tẹ́ gbé wa lálẹ́.
0: ṣé kí wọ́n ṣe pé àwọn ìyá wa wọ́n yàn wá jẹ àbí kí lè rí sí.
1: ọ̀yàn yín jẹ.
0: báwo ló ṣe yẹ kó rí ṣé yẹ kán tún béèrè owó tí a ti fún wọn ju iye tí.
1: Ohun tó wà bẹ́ẹ̀ ni pé ìgbà tẹ fún lówó yẹn.
0: ẹyin radio yẹn sílẹ̀ ẹyin radio tó wà lẹ́gbẹ̀ẹ́ yín sílẹ̀
1: ókè ẹjọ ẹ má bínú
0: mo wà pẹ̀lú yín
1: ṣe rí ìgbà tí ẹ fún lówó yẹn ẹ̀dá ti sọ fún pé tò owó tí mo yá lọ́wọ́ ẹ o yọ nínú ẹ o èyí tó ṣẹ́kù o
0: ti ẹni ó àìsọ̀rọ̀ yánràn
1: ọ̀rẹ́ ọ̀rà jọ́là ẹ̀kọ́ yìí dúpẹ́ mo tọ̀pọ̀
0: òótọ́
1: wà jẹ́ mi ó yẹ káwọn bàbá wa mọ̀ pé kinní ìlú iye báyìí ni mo fún ẹ̀yin ó mọ̀ rò ó pé ẹ fún ní 200,000 ẹ ti wá gbàgbé 50,000 tẹ́rẹ fún.
0: Pé ó yẹ kí yẹn náà ti cover ẹ.
1: No, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn náà tó sì gbowó yẹ kán sọ pé ẹjọ́ sà ṣé kì í yọ èyí tí ẹ gbà ń bẹ̀. Sọ̀rọ̀ mi yé yín.
0: Àmọ́ ìgbà yẹn inú wọn máa dùn wọn tí ẹ̀ ní rántí béèrè irú nǹkan bẹ́yẹn.
1: Màá rántí o.
0: Ẹ̀yin máa ń rántí béèrè.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí ṣe kí n yọ. Dádì máa ní mo kàn ní kí n bùn ẹ ni ẹ̀yin á wò pé ókè ó dẹ̀ sì jẹ́ mi lówó ńgbà yẹn o.
1: Ẹ̀mí ìkẹ́ni ló jẹ mí lówó ẹ ṣé olówó orí mi
0: àdúpẹ́ kọ̀ ọ́n.
1: Ẹ gbà yẹn a yọ kó bẹ̀ ní tókù ó jẹ́ yìí tẹ̀ bù
0: mí. Ẹ̀yin fọgbọ́n àgbàgbé ẹ̀yin ti fọgbọ́n àgbàgbé bẹ́yẹn ẹ ṣeun jàre ìyá ìbejì láti Zango. Àwọn fọgbọ́n àgbàgbé ni o. Hello.
2: Hello, ẹ̀ka
0: lẹ́mà.
2: Ẹ̀ka lẹ́mà.
0: Ẹ dáhùn kwérì yẹn. Mọ́mì, ẹ dáhùn.
2: Mrs. Kọ́lá Wọlé ló ń sọ̀rọ̀.
0: Mrs. Kọ́lá Wọlé. Láti ṣé láti Ògbómọ̀ṣọ́?
2: Kílàńkó.
0: Láti Kílàńkó, ok.
2: Bẹ́ẹ̀ni.
0: Yes, ma.
2: Ọlọ́run kó bá mi fi ọ̀rán kẹ́ ọkọ mi. Kí n bá Sango ayé kí n tó pàdé irú rẹ̀.
0: Ó ṣe dáadáa nìyẹn o.
2: Tó bá ti ní ìyá. Ẹ mo ríye báyìí tí mo bá fún un. Kódà kó jẹ́ 200,000. Ọjọ́ tó bá ti rí.
0: Àṣẹ ìgbà yẹn èyí náà ti ná àwọn owó ńlá ńlá bẹ́yẹn ni.
2: Tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣírí wá bò.
0: Ọ̀pẹ ní fọlọ́run, ọ̀pẹ ní fọlọ́run.
2: Mọ́tò ló ń ta kó tó fàyè lẹ̀.
0: Owó pọ̀.
2: So ṣé máa ti wá fún ní 200 yẹn. Gbogbo ìgbà tí ó bá dá padà. Yóò máa sọ pé ìyá àti ìgbàgbọ́ rẹ̀ ò. Kódà àwọn àkọ́kọ́ míì máa tún sí mọ́. Yóò ní mo ti gbọ́ mọ́ ọ̀rẹ́. Gbogbo ìgbà tó yẹn bá wọlé. Yóò ní èlò lọ́pọ̀ owó rẹ̀ tó máa ń yẹ báyìí ni yóò wá fún ọ. Yóò wá ní ìwọ náà gbà fẹlẹ́ ìkún owó ọjà rẹ. Kò sí iye tó ń béèrè tí mi ì fún.
0: Torí ó máa dá padà ní ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ní ìlọ́po ní ẹ̀kúnrẹ́rẹ́.
0: Yóò sì tún sọ pé mo tún fi eléèkún fún ẹ.
2: Bẹ́ẹ̀ yóò ní gbà ó lé ní gbà lọ fi ra sọ. Ó lé ní gbà fi ṣe. Yóò ṣàyànjú ẹ̀ yóò yanjú owó tó yá.
0: Yóò yanjú owó tó bùn yín.
2: Kò ní dàlú púpọ̀ mọ́ sápà.
0: Ṣùgbọ́n àwọn ọkùnrin sí i wọ́n máa ń fọgbọ́n gbọ́n dà pọ̀. Wọ́n ti yá bíi mẹ́ta lẹ̀ wọ́n á wá sàn kan ńlá kan wọ́n á ní ẹ.
2: Àwọn ọmọ wa tó wà nílé ọkọ̀ ọ̀sìn tó ń dálẹ̀ lẹ́wọ́
0: lágbára. Ó lágbára púpọ̀. Ẹ ti rí báyìí. Àwọn ìyá wa gbọ̀ngàn. Àwọn bàbá wa náà dẹ̀gọ̀. Ọgbọ́n ni wọ́n fi ń tò ó. Wìrìwìrì tá à ń ṣe láyé òde òní ni ò fẹ́ jẹ́ kó gún o. Ẹ jẹ́ àfarabalẹ̀ tó kó lè gún régé. Ìrìn àjò ìfẹ́ abala àkọ́kọ́ la ṣì wà lórí ètò kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Ẹ kalẹ̀ o.
3: Hello.
0: Ẹ kalẹ̀ o. Èdùmàrè ló ń tó.
3: Ṣé gara fún yín?
0: Àmì.
3: Ìyá ọdẹ jíde láti Ògbómọ̀ṣọ́.
0: Ìyá ọdẹ jíde láti Ògbómọ̀ṣọ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Òwò ẹ bá ń kí àwọn ti wá ń bẹ o.
3: Wọ́n bá yá bíi 50,000. Tí wọ́n sì fún yàn ní 100,000. A ti mọ̀ wípé ó yẹ kó kọ́và rẹ̀.
0: Ó yẹ.
3: Bí wọn ò bá wá là wípé owó tí mo gbà lọ́wọ́ ẹ yọ nínú ọ̀rọ̀. Ìyókù mo bòyìn ni. A mọ̀ sí wọn léè tí wọ́n yá.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó sì yẹ kó rí nìyẹn.
0: Ó sì yẹ ká mọ̀ sí wọn.
3: Ó yẹ ká béèrè.
0: Ìyá ọdẹ jíde ṣó yẹ ká túmọ̀ ṣó yẹ ká sì máa sìn wọn.
3: Ó rè é o. Owó tí mo bùn ọyìn lélẹ́yìí.
0: Èyí
3: tí mo yá kò lélẹ́yìí.
0: Àwọn ni wọn ò ṣàlàyé. Diamond 88.7 FM. La wa yo. E jen kwe konu a mwo lo ni wa wale. Alagba Samuel Femi. Alagba Samuel Femi.

0: àwọn èèyàn pọ̀ lójú òpó ẹ jẹ́ mú pè bí méjì mẹ́ta sí ẹ gbádùn orin yẹn dáadáa o hello ẹ kàlẹ́ o.
1: hello ẹ kàlẹ́.
0: ẹ kàlẹ́ sà.
1: ẹ kú iṣẹ́ o.
0: àdúpẹ́.
1: ọlọ́run yóò wà pẹ̀lú mi.
0: àmì.
1: nípa owó tẹ sọ. ó yẹ kó béèrè o. nítorí pé nígbà tẹ fẹ́ gbà yá mi lẹ sọ.
0: yá mi.
1: ìgbà kẹyìn náà fẹ bùn lówó ẹ bùn ni ẹ sọ pé owó tẹ ẹ yá. ọkùnrin rẹ ó wà ń bẹ.
0: ọkùnrin máa wà ń bẹ.
1: ẹ fún mi léléyìí ni ajẹ́ pé ìtẹ ẹ̀yà ṣì wà ń bẹ̀ tẹ ẹ fẹ́ san. ìdí tó yẹ kó béèrè.
0: inú ẹ dùn ló bùn lówó. èyí tá a yá lẹ́hùn àti ìsán ó sì lẹ́tọ́ àti padà bèrè rẹ̀. tá a wá ló wá yanra wọn jẹ nínú àwọn méjèèjì. tí wọ́n bá ń sọ pé communication nínú ìgbéyàwó tí wọ́n bá ń sọ pé ìbáraẹnisọ̀rọ̀ ó kọjá wá ọkọ mi kí ni mo ṣe fún ẹ lánàá ó kọjá ìyàwó mi wá kí ló dé tó fi ṣe bẹ́yẹn ńgbà tí mo kí ẹ kí ló dé tó ṣe bẹ́yẹn ńgbà tí mo gbóúnjẹ kalẹ̀. ìbáraẹnisọ̀rọ̀ nínú ìrìn àjò òfẹ́ ó kọjá bẹ́ẹ̀ ara rẹ̀ ni ká sọ̀rọ̀ ká là á ara rẹ̀ ni ká ṣàdéhùn ká mú ṣe ara rẹ̀ ni pé kí èèyàn kan má ṣe bí ẹni pé òun gbọ́n torí tó o bá ṣe bí ẹni pé ó gbọ́n ẹni tó ń ṣe bíi pé òun gọ̀ kò ṣe pó gọ̀ náà o ó ń wò ẹ́ ó ń wo bó irú ibi tí ọgbọ́n rẹ̀ fẹ́ gbé ọ dé ni mò ń bọ̀.

Ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pap smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

0: bẹẹni ẹlẹyẹlẹ àforí àfọrùn ẹ má gbàgbé pé níbẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ ẹlẹyẹlẹ la fi bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sáré díẹ̀ ka polówó ọjà tí n bá ti padà dé a tẹ̀ síwájú ẹ kú kalẹ̀.
1: gbogbo ẹ̀yin ò ń bára jerry gold wellness therapy nílùú ìlọrin. Jerry Gold fẹ́ mọ rírì yín o, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín? Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
2: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses
1: awojú
2: báwọn tó bá ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses ṣé gíláàsì yóò dínwó ni mo ní kò dínwó ìpè yìí pọ̀. Àwa torí pé à ń ṣe àjọ̀dún ọdún kejì wa lọ́wọ́ àwa send fún iléeṣẹ́ kí lẹ́sẹ̀ fún wa àwọn fún wa ní promo.
1: Lórí
2: ọjọ́ mẹ́sàn-án
1: glass yẹn 9 days
2: bẹ́ẹ̀ni
1: ọjọ́ wo sọjọ́ wo
2: Thursday 20
1: okay
2: sí Saturday 29
1: oṣù yìí okay
2: now glasses yẹn èrò lẹ́wàá rà kí n tó wá lọ síbẹ̀ àwọn púrọ̀tì wọn tá a máa ń polówó oúnjẹ ọ̀hún ẹ jẹ́ kí n rán yín létí
1: okay
2: mosquito repellent wa cherry ogun malaria ojú oògùn ẹ̀fọn lọ mọ jẹ́ kẹ́fọn jọ
1: kọ́ mọ́ bá a sa àìsàn
2: lọ́ra
1: v torówó tó fi ro ogun àìsàn
2: yọ̀dà fún yín
1: yóò jowó tó fi repent yẹ lọ
2: lọ́ra v mass mosquito repellent ó wà ní chupest ó wà ní aromakeya àti one step
1: ok
2: then a sọ nípa ganoderma coffee tea
1: ok
2: pé ó máa ń boost immune system ọ̀yẹ́ ká máa mú lálẹ́lálẹ́ ká tó sùn
1: ok
2: bẹ́ẹ̀ni ìyẹn náà wà náà pharmacy tí mo darúkọ yẹn
1: ok
2: then lónìí àwọn aṣọ nípa tea tuntun kan tá a mọ̀ sí detox tea
1: ok
2: òun ni tea tá a fi máa ń fọ àgọ ara wa gbogbo yẹn pátápátá ló nídìí ẹ
1: ok
2: tea yẹn 18,000 lẹ́ẹ̀ba
1: ok
2: bẹ́ẹ̀ni
1: ok
2: ni aromakeye
1: àti
2: one step
1: pharmacy
2: gbogbo yẹn tẹ́tẹ́ra glasses pátápátá ẹ lọ ra tea yẹn
1: ok
2: ẹ fọ ìdọ̀tí àgọ ara yín
1: kẹ fọ jáde
2: ẹ̀yin tí ẹ tún lọ ra glasses náà ó wà very important
1: kẹra tea yẹn
2: detox tea la pé ẹ gbọ́dọ̀ detox fún ara yín
1: ok
2: na èlò lẹ́wà bá glasses yẹn lọ́tẹ̀ yìí
1: fún promo tí ń lọ lọ́wọ́
2: fún promo tí ń lọ yìí
1: ẹ jẹ́ wọ́n mọ̀
2: ẹ rí i pé glasses yẹn is 320,000 but tó pé promo wà iléeṣẹ́ ní kẹ wá rà ní 280,000
1: wọ́n gé 40,000 kúrò lórí ẹ̀
2: bẹ́ẹ̀ni so ẹ wá gbọ́ o glasses tọ̀dọ̀ tèmi bọ́tù bá a wá bọ́tù yẹn lèyàn máa ń rọmi sí ọ̀nà máa ń serve as eye drop fún ojú yẹn
1: ok
2: so bọ́tù yẹn náà dẹ̀ ní iléeṣẹ́ ló ṣe wọ́n ṣe so bọ́tù bá a wá so 280,000 lẹ́yìn ra glasses yẹn with bọ́tù tó bá jẹ́ glasses kékeré àwọn tó ní ìpèníjà ojú kéékèèké bóyá lọ́lọ́ba yẹn máa ń lo system gan tàbí ọ̀rẹ́dì kẹ́ẹ̀tì lórí recommended glasses glasses tó lè correct ojú yín tẹ̀ ní the buy any the quantum non recommended yẹn lantan ni 120,000
1: okay promo price nkọ
2: promo price yẹn wà jẹ 90,000
1: 30,000 ló kúrò lórí yẹn o ṣé with bottle nìyẹn náà
2: with bottle ni o
1: okay
2: ẹ wá gbọ́ dáadáa detox tea yẹn wà very very important
1: fún gbogbo
2: èèyàn fún gbogbo
1: ẹni tí ń jẹ tí ń fi nǹkan sí mú tí ń mú mi
2: ẹ̀yin ń fàájì ẹni detox tea ẹ̀yin tẹ́pẹ́ láìkì òkèlè gbogbo èèyàn ṣá ló ní detox tea gbogbo ẹni tẹ́wọ̀n ra glasses tẹ́wọ̀n ti ra glasses
1: yìí
2: ṣé ń lọrin tẹ bá ti pè mí èyí sọ fún yín tẹ bá débẹ tá a máa ní òsì ńlẹ ẹsanwó sílẹ
1: ok
2: àti kò síbẹ o bọ torí promo ó lè tán ẹsanwó síbẹ
1: torí promo àwọn èèyàn lè ti bí
2: bẹẹni
1: tẹ kó bẹ o ti tán
2: lọdà fún yín pharmacy tẹ ẹ lọ màá sọ fún yín tẹ bá ti pè mí
1: ok
2: so ó wà very very important ẹyin tẹ láwọn èèyàn tẹ pẹ ti fún nọmba mi ẹ ti ti pọ báyìí pé tó promo ń lọ lọwọ nílùú ìlọrin o
1: pàápàá jùlọ ẹyin tẹ ń béèrè pé
2: sódéwó ok 22
1: ló bẹ̀rẹ̀
2: yóò parí ní August 29 so lọ́ra glasses rẹ kò dẹ̀ra detox tea pẹ̀lú ẹ̀
1: okay
2: promo kan tó máa ń bẹ tó tún máa ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà gbogbo ẹ̀tẹ́ bá ní ìpèníjà bóyá BP bóyá sugar èyíkéyìí ìpèníjà àgọ́ ara yín lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ alógùnmọ̀ṣọ́ à ń ṣe 20% discount
1: promo
2: bẹ́ẹ̀ni
1: lórí àwọn product
2: china tá n ta
1: okay
2: ìyẹn àwọn supplement wa tó wà fún BP sugar stroke lóríṣiríṣi ìpèníjà àgọ ara à ń ṣe 20% discount lọ́wọ́lọ́wọ́ báyìí
1: okay
2: so tí o bá ní àìsàn àgọ ara rẹ pé wá enjoy 20% discount
1: yẹn ẹ bá ń pe nọmba tán lè kù sí
2: 080 3484 8489 àtọ́kùn ètò ṣé kí n mọ́tàn yìí àwọn ìpè tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí glasses inú mi sì ń dán
1: ọlọ́run ọba yóò
2: wáyé ayé wá ẹ̀yin tẹ́ ti wá rà náà yóò bá yín lára mú ẹ̀yin tẹ́ tó ń rà yóò tún bá yín lára
1: mú ẹ̀ṣẹ̀ ó dàbọ̀.

0: Hello.
1: Hello, Akobi.
0: Eka lesa.
1: Eshun. Obi na long soro lati post office.
0: Lati post office.
1: Very.
0: Yes, sir.
1: Ọ̀rọ̀ tó takoko lọ́rọ̀ àwọn ó kọ́kọ́ lọ bá alàgbà yẹn kó sọ fún pé iṣẹ́ tó ń pọ́sẹ̀ bá fi àdúrà ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá ṣe ètò àdúrà lọ́wọ́ ó máa dágbére fún ìyàwó rẹ̀ náà ó wá padà wá sọ fún wọn pé lẹ́yìn oṣù kan pé wọ́n ti pè wọ́n síṣẹ́ òun ó wà lọ.
0: Pé wọ́n ti pè òun. Ok, kó sọ fún ìyàwó rẹ̀ pé òun wáṣẹ́ lọ sí ọ̀nà mìíràn.
1: Àti onímọ̀ràn rẹ̀ yẹn. Ó fẹ̀mí sí wọ́n dọ́rẹ̀ kọ̀ọ̀kọ́ wọn. Ìgbà tó jẹ́ pé onímọ̀ràn rẹ̀ ni ó wá dágbére fún wa pé ó wá padà sọ fún wa pé iṣẹ́ yẹn ti bọ́ sí i. Ó wá múra. Ó wá lọ̀lọ́ pé òun ti ráfò. Ọlọ́run ó fìdí ọ̀rọ̀ yẹn yóò fi hàn bá wọn. Àwọn ọ̀fẹ́ni tó tètè lọ lẹ́yìn ọjọ́ kẹta ó wá máa wọ ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ ó máa dènà sí gbogbo dé ibi tí onímọ̀ràn rẹ̀ wà ọlọ́run fi di ọ̀rọ̀ rẹ̀ hàn.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun.
0: Ọgbọ́n tó lè dá nìyẹn. Àmọ́ ẹni bá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ ò lè dárú ọgbọ́n o. Wọ́n ní wọ́n fi ọjọ́ iye lè mọ́mọ́ sọ tún fẹ́ dùn sérí kínní. Yóò kàn jọ bí orin barista ni. Hello. Ẹ̀kálẹ́ o.
2: Hello, Ẹ̀kálẹ́ o. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Akọ́ládé Alágo ló ń pè láti ẹdẹ Ọ̀sun State.
0: Láti ẹdẹ ìpínlẹ̀ Ọ̀sun.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun o.
2: Àmàràn mi fún ẹni yẹn tó bá jẹ́ pé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yẹn bí mọ́ báìbù ní wádìí ohun gbogbo dájú kó sì di èyí tí ó domú kó mọ̀ bá lọ sí kìnnìkọ́ mọ̀ bá lọ fi igi wo ojú olórí gúgi. Tẹ́sí pé Mùsùlùmí ni wọ́n sọ pé wọ́n lè tẹ̀jẹ̀ ṣáàṣù ẹ má tọpinpin ara yín ó pẹ́ bóyá òru yóò padà fara hàn torí wípé òun rò bẹ́ẹ̀ ni kò lè rí bó ṣe má rí bẹ́ẹ̀ tó bá ní kó wọn máa ṣe kí ni kó wọn dìndìnrìn nǹkan lè wọ́n lè gbé òwúrọ̀ dẹ́yìn wọ́n sì ní kó wọn gbọ́ jù tó dẹni ibi tó fi ojú olóró rẹ̀ gòkè oníyọ́wá máa bí ó ṣe kí ni bóyá yóò fara balẹ̀ yóò sẹ́ẹ̀tì àwọn èèyàn panẹ́ẹ̀lì yẹn ni tọ́wọ́ fi gba àtìkíní àtìkejì àbí yóò ṣe kí ni yóò gbà pọ̀ lọ́hùn pé ọlọ́run nàfíà mi kíkéré mi nàfíà mi ọ̀yàn yìí náà níyàn mi tó bá jẹ́ báyìí ní lágbájá àti lágbájá ń fi bá ń tọ́ àṣírí wọn tó bá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ni fi hàn mí kò sí mi kì í ṣe tó le ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Akọ́ládé Alágo láti ẹ̀dẹ̀ Ọ̀sun State.
0: Akọ́ládé Alágo láti ẹ̀dẹ̀. Ẹ ṣeun o. Ẹ bá kí ọba wa ń bẹ̀. Ọba tèmi tòní tìlú ẹ̀dẹ̀. Ẹ bá fi kíkí wa ránṣẹ́ sí wọn. 091-36-55-6952. Ẹ kalẹ́ o.
3: Ẹlú ẹ kalẹ́ o.
0: Yes, sir. Láti oko lówó.
3: Ṣẹ̀rí arákùnrin ni yóò ṣe yóò bá mọ́yà lẹ́pẹ̀lẹ́ ọ máa sọ ọmọ yìí iṣẹ́ tí ó máa sọ ni pé nípa máa wá àwẹ̀ èèyàn tó bá sún mọ́ àbára alàgbà ni bóyá bá sọ ni bóyá bá sọ máa sún àwọn ọmọ tí náà ó fi máa nínú pé ìyàwó rẹ̀ bá ń lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúró náà ni yóò fi láyọ̀ ètò ìwé àná ọ̀pọ̀ àkóyàwó tó sábà náà sọ fún ìyàwó yóò tẹ̀lé láàrin wa. Yóò ti tẹ́lẹ̀ tẹ́ afẹ́fẹ́dà á gbé ìṣòwò ìṣòwò ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó lóde padà abẹ́ tuntun yẹn àti kó ṣe sí pẹ̀lú ẹ̀ kó máa lé fún wọn máa wù wá padà gba àwùjọ padà lọ́wọ́.
0: ni eso eso lejo gagbon ko fe so se
4: hello
5: akọbi e kale o
4: e kale
5: akwe to en sare
4: ami o
5: apa seri o ti temi e gbe wa yan o lagbara di yan abiko di enikan ti o ri ti o ti gba ti ori kaka to fi ri eni yan mu o ti be na ba ni o ba ri o ti gba ti ori to ba gbe data o wa pa yo ko wa yan bi meji ka ko to ne won no pari yo mo se be na ba ni but o boro to ma ye pa so ko boya won lo ba lagba to so fun ko fun yawo re o ma da wa la le lo ma do gun kale sinu aya re ko beta ko se tu pa ko pele pele ko bi mu wa to ba ni be na ona o tun ati ni ko se tu o ma kan ni
0: ashe won na n gbo wa bayi

0: èèyàn kan tẹ àtẹ̀jíṣẹ́ sí wa, wọ́n ní please don't mention my name. Yorùbá ni ebo ni wọ́n fi kọ́, bàmọ́ màá fi sùúrù tu sí Yorùbá. Wọ́n ní àwọn ní ìrírí tó jọ bẹ́ẹ̀ pẹ̀lú alábàágbélé àwọn kan. Àwọn kan dédé rí pé wọ́n súnmọ́ra, wọ́n á máa fọ̀rọ̀ lọ́ra. Bọ̀dálágbájá ẹ wá gbọ́ kìnìkan kí ọ̀rọ̀ má ì ti ṣẹlẹ̀ náà ní ọ̀dọ̀ tiwọn. Ìyá kìnìkan ẹ wá gbọ́ débi wípé ìgbà míì ìyàwó àwọn máa rórò mọ́yà. Ọkùnrin tọ̀hún náà ṣòkòtò àwọ̀ tẹ́lẹ̀ ló máa wọ̀ tí wọ́n á jọ máa dúró sọ̀rọ̀. Àwọn sọ fún ìyàwó àwọn pé àwọn ò fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀, ṣùgbọ́n ó dá sí agídí fáwọn pé you are just being jealous, pé ó kàn jẹ́ òjòwú ọkùnrin ni. Ṣùgbọ́n ọgbọ́n tí àwọn dá ni pé àwọn gbẹ̀mí kúrò ń bẹ̀. Báwọn ṣe ń bá wa sọ̀rọ̀ yìí, àwọn ti kó kúrò ní àdúgbò bẹ̀. Àwọn ò sì rí àpẹẹrẹ ìbásọ̀rọ̀pọ̀, ìpè tàbí àtẹ̀jíṣẹ́ kankan láàrin àwọn méjèèjì, pé nígbà mìíràn ó lè jẹ́ ọkàn ọkùnrin yẹn ló ń ro èrò bẹ́ẹ̀ látara owú jíjẹ. Nǹkan tí wọ́n fi ránṣẹ́ sí wa nìyẹn. Wọ́n ní àwọn náà ti ní irú ìrírí bẹ́ẹ̀ rí. Òyìnbó ni wọ́n fi sọ. Hello.
1: Hello, Akobi.
0: Ẹ kalẹ́ sá. Yes, sir.
1: Àyọ̀bá mi rẹ̀ láti gà kan bí.
0: Yes, sir.
1: Afẹnilóbìn kò fojú rewo ni o.
0: Ok. Kí ni kọkùnrin yẹn ṣe? Ẹ gbìyànjú kẹ pé wá padà, Ayọ̀bá ni rẹ. Mo yóò sì tún dùn mọ́ mi kẹ fún ọkùnrin yìí ní ìmọ̀ràn nǹkan tí ẹ fẹ́ kó ṣe gangan ní èrò tiyín gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Ẹ kalẹ́
2: Akọ̀bí.
0: Yes, sir.
2: Ilé-iṣẹ́ yóò ní jẹ́.
0: Àmì, sir.
2: Sẹ́rí mo fẹ́ kẹ gbà kí ní kàràdà. Gbogbo ẹni tí wọ́n lè fi sọ ẹni tí wọ́n fẹ́ sọ ẹ̀ yóò jẹ́ ẹni tó mú ọkọ àti ìyàwó náà. Tó bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ẹni tí wọ́n ń rúrò kúrò sí yóò. Ọ̀dàwó ló yẹ kó sọ́ra rẹ̀, kó dẹ̀ fi ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́run lọ títí tí ọlọ́run fi tó àṣírí tó bá wà ń bẹ. Irú rẹ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀mọ́rún yẹn ti di tẹ́mi wáyé. Bí wọ́n ṣe ń sọ ẹnìyẹn làwọn kan dẹ̀ sọ pé wọ́n ti mọ̀ pé lágbájá má dọ̀lẹ́ o. Wọ́n sọ látòníjọ́ làwọn lè rí. Àṣírí tí ò bá bò ọlọ́run ní bò. Wọ́n bá ń ṣe ọlọ́run tó àṣírí o. Ó fara balẹ̀. Ẹni tọ́lọ́gbọ́n láti gba olùta.
0: Láti gba kí wọ́n á ní kọkùnrin yìí ó ṣe, wọ́n ní kó fara balẹ̀, ọlọ́run ó tu àṣírí wọn. Mo rò pé sùúrù ti ń tan bàbá wa yìí. Ló jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ tí ń ṣe wọ́n yìí fún gbogbo ọmọ Nàìjíríà. Ẹ bá ń fún wọn mọ̀ràn o, ẹ mọ̀ wò wọ́n síbẹ̀ bẹ́ẹ̀. Hello, ẹ kalẹ́ o. Ẹ tún mú 091-36-55-69-52. Hello, ẹ kalẹ́ o. Ẹ ṣeun. Yes, sir. Ọ̀gá ńlá. Ẹ ṣeun. Adúpẹ́ o.
3: Ẹ̀rí kí ló bá mi wáyé ní ọlọ́dà rọ̀. Olúmọ̀ náà pẹ̀lẹ́ náà wípé àwọn kò rò pẹ̀lẹ́. Lẹ́yìn kó ní jùlọ gá. Àlàdà rẹ̀ tó lọ bá o. Orí kí ló bá mi lọ tó bá ní òun mú wá nìkan. Wọ́n fi ń sọ ìyàwó tàbí wọ́n fi sọ owó bọ̀. Ó jẹ́ pé ẹni tí ó jẹ́ kó túmọ̀ ọ̀rọ̀ ọ̀tàkó túmọ̀ ẹ̀ náà lọ́wọ́ ní ọ̀pọ̀ ọ̀lọ́ àwọn àdúgbò ọ̀pọ̀ ọ̀pọ̀ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣ ẹ̀fẹ́ kọ́ máa ní sùúrù kó ní sùúrù sùúrù ga lókun wa níbi gbogbo àlọ́ ọ̀dọ̀ wa ní kọ́ tó pọ̀ mẹ́ lọ́wọ́ wa ní kì í ṣe wọ́n ọ̀dọ̀ tàbí ọ̀dọ̀ sùúrù lọ́gbà àlẹ́ àbẹ́tọ̀.
0: ẹ ṣeun sùúrù ọ̀gá ńlá ní kan ṣe sùúrù o.

0: kalẹ o. Ẹ tún mú o 0913655695 2 0913655695 2. Hello. Ẹ jẹ́ a ṣe sùúrù fúnra wa lójú òpó yìí. Ẹ kalẹ o.
1: Akọ́bí,
0: ẹ̀ka lẹ́ sà.
1: Ẹ kú ètò náà.
0: Yẹ sà.
1: Ọkọ ìyàwó yẹn ló ti ṣe gbìgbìgbì díẹ̀. Kò yẹ kó tí ìkojú ìyàwó rẹ̀ rárá àtọ. Ó yẹ kó ra ọkàn balẹ̀ kó pinnú sílẹ̀ fúnra rẹ̀ ni. Bàbá tó ti kojú ìyàwó rẹ̀, ìyàwó náà ti mọ bí ó ti mọ sí. Ó yẹ kó sọ fẹ́ nìyẹn gan. Àwọn ọkùnrin ẹ gbúdọ̀ mọ fara balẹ̀. Bí nǹkan bá ń sìn nìyẹn, ẹ gbúdọ̀ ní sùúrù. Ìfarabalẹ̀ ó dáa jù. Ó yà tó fẹ́ kó farabalẹ̀ láti ìgbà yẹn yóò ti rójú ẹ̀. Àárọ̀ wà bí àwọn ènìyàn tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ ní kán máa ní sùúrù díẹ̀. Tó nǹkan fi tọ pinpin fúnra wọn. Tí wọ́n bá ní òun rányàn sí i, tó padà bí ìpín náà ni. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ dàbọ̀.
0: Ẹ ṣeun. Wọ́n ní kó ní sùúrù yóò rójú tu ẹ̀.

0: It ain't no more to it.
1: Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.